0: mo wọnú ilé ìwà agbára ìwòsàn láti rán mi
1: ó
0: bọ́
1: lẹ́nu
0: verse 19 ó ní mo ti fún yín ní agbára
1: láti
0: tẹ ejò àti akéèké mọ́lẹ̀ kò dẹ̀ sí ohun kan olóró kan tí ó pa yín lára kò yẹ kí àìsàn pa ọ́ bẹ́ẹ̀ ni èmi ti rántí malaria pa
1: ẹ̀rì
0: pa yẹ ti lọ́wọ́
1: sí ibu hazard
0: ẹ̀ dẹ́ẹ̀kì pa
1: ẹlòmí
0: torí kì í ṣe dẹ́ẹ̀kì
1: lásán
0: inú rírun pa ẹlòmí
1: ohun
0: mo ti sọ lánàá
1: nǹkan
0: márùn tí ò gbọdọ̀ ṣẹlẹ̀
1: sí
0: àìsàn yóò gbọdọ̀ yọ ẹlẹgbẹ́

0: amurebu asegun ko yi pada in the name of Jesus Christ. Then don't kill long.
1: Let's go up there.
0: Mon pada.
2: Praise the Lord. Oruko mi ni Oyewole. Mo wa nu ijo yi pelu omije loju. O ti to bi odun marun. Ti gbogbo nkan ti da fun mi. O ni bi mo se lo le mo fun enikan ni owo. Mo ma nbu mo ma fun yan gidi. Nigba ti bo wa fun eni lati gba yen. Gbogbo ohun ti mo ni mo ti ta. Mi o wa ni kini kankan mo. Even bi ti mo ti taja mi o roja yen ta mo. Ma su su su su su. Ma tu wale. Ha ki lo nsele. Mo wa gbo baba mo ni baba nkan mo wa gbo lori radio mo wa wa. Lojo ti mo wa yi baba ni ki onikaluku ma mu passport wa. Bi mo se nbo woli kan ni ẹni tó mú pásítọ̀tù ni wọ́n ní kó wá mọ̀ èmi ṣàmọ̀ pé obìnrin onísun ẹ̀jẹ̀ ni mí tí mo bá ti lè súnmọ́ bàbá tí ọwọ́ èmi pẹ̀lú wọn gbogbo òkúta tó wà nínú ọjà mi ó máa kúrò bí bàbá rẹ̀ ṣe gbé ọwọ́ lé ọwọ́ mi mo dé ibi ìjókòó mi mo gbàdúrà nígbà tí mo délé ṣọ́ọ̀bù tí ò kí ń wù mí lọ mọ́ kí sẹ́bùn tó lù mọ́ bá ti wẹ̀ mo ti bẹ̀rẹ̀ sí lọ sí ṣọ́ọ̀bù ọlọ́run wa ṣe ìyanu ó ṣe ìyanu yẹn tó yẹ pé ló yà mí lẹ́nu èmi tó yẹ pé ní tí december bá ti dé màmá wa ṣọ́ọ̀ṣì tí wọ́n ti tọrọ ráìsì àwọn ọmọ mi ọmọ mi kan àjọjọ lọ ó jòkó nígbà tó ń gbé ráìsì lọ́dẹ̀ ọmọ mi yẹn dìde oní mọ́ mi ó ní òun ò ní gba kíni mo wá ní kíni
0: ẹmọ lọ tọ ráìsì ṣọ́ọ̀ṣì
2: ó yá hàn ráìsì yẹn kó lè pọ̀ ká lè jẹ́ fún ọjọ́ mélòó kan ọmọ mi wá ní ó ní èmi tí mo ń fúnyàn ni mo wá di ẹni tó ń tọrọ mọ́tò mo ta kò sóhun tí mi ò ní kíní kankan mọ́ ó wá yà mí lẹ́nu nígbà tí mo wọ orí òkè yìí ọmọ mi tó ní kí n máa gbé ráìsì yẹn ó kàn déédé pèmí ó ní mọ̀mọ́ ó ní òun ti ra oúnjẹ síbi báyìí kí n lọ gbé mo ní mo bá débẹ̀ mo bẹ̀rẹ̀ sí yí nílẹ̀ ni èmi náà bí mo jẹ́ ni tí ó ní àpò ráìsì tí ò kì í ṣe kan tí ò kì í ṣe méjì mo ní mo wá bẹ̀rẹ̀
0: sí ìṣàpò kankan ṣe méjì
2: mo bẹ̀rẹ̀ sí fún àwọn
0: tí mo wá fún ráìsì tọrọ ìnáwó sókè mana labaya
3: in the name of Jesus
0: koni to fun e no se olorun wa nbi sa
3: yes
0: o wa o wa o wa confirm
2: o wa
0: ibi to ro po ti tan ayo chicken is over ke anu

0: ẹjẹrẹrin lórí àwọn tó ń bá ayé mi jàgbọ́n ẹ fún mi lẹ́rìn lórí. Wa náwó ẹ sọ pé ìbùkún tí mo ti sọnù olóore tí mo ti sọnù aláàánú tí mo ti sọnù láti January ẹ padà wá ó mà kígbe sókè àwọn eré tí mo sọnù opportunity tí mo sọnù láti January padà wá oyá oyá oyá. Gbogbo ayé tí ayé dá dúró ẹ dìde padà.
1: Orúkọ mi ni Adégòkè Abọ́sẹ̀dé, mo wá láti ìlú Ìbàdàn. Ẹlẹ́kẹta tí màá kọ́ wá síbi bẹ́ẹ̀ ní àkọ́kọ́ tí màá kọ́ wá, mo mú ìgbàgbọ́ wá síbi. Mo ti máa ń gbórúkọ dáde wa lórí rédíò bẹ́ẹ̀ mo ní màá ṣàdébì. Wọ́n dá ó ṣẹlẹ̀ pé wọ́n dá ọmọ mi dúró níbi iṣẹ́. Ẹni tó lòun ò fẹ́ rí tó ní okùnbi tí ó gbà wọ́n ṣàdá gbó wọn dúró. Mo wá sọ mo ní I don't take no for answer. Màá dé orí òkè yìí wọ́n dẹ̀ máa fún ẹníṣẹ́ padà. So gbà tí mo dé ìgbà yìí gbà tí màá tá máa fi parí ọjọ́ mẹ́ta yẹn tó di ọjọ́ Saturday láàárọ̀ inú mọ́tò ni mo wà kí n tó dé Iwo Road. Ló wá pè mí pé mọ́ mi ṣẹ̀ṣẹ̀ wà lórí òkè mo ní mo fẹ́ gbọ́ tẹ̀sí wọ́n ni mo ti kúrò ń bẹ̀. Ló wá ní àwọn ti dá wọn padà síbi iṣẹ́ yẹn o. Praise the Lord. Àwọn tí wọ́n ní kán dá wọn dúró wọn dá wọn sáàkì àwọn méjèèjì.
0: Ẹ wá. Ẹni tó fún ọmọ yín ní sack letter. Àwọn méjì tó fún wọn sack letter.
1: Wọ́n sáàkì wọn.
0: Wọ́n sáàkì àwọn.
1: Wọ́n wá gba òun padà.
0: Àwọn tí wọ́n sáàkì ọmọ yín tó wà lára wọn, wọ́n wá gba àwọn padà. Mo mọ sọ fẹ́.

0: bí iṣẹ́ yẹn ó ṣe lọ nìyẹn ọ̀tá dẹ̀ máa yọ kúrò rẹ́yìn wọn agbára wa yí ọwọ́ padà ẹ̀tún rẹ́rìí mú lọ lélẹ̀
1: amen
0: clap for Jesus
2: ọ̀rọ̀ yìí ti dé

ba lọ́wọ́ Abrahamu. Ẹni ọ̀gbádà mẹ́wàá lọ́wọ́ Abrahamu. Ṣé ẹni ní ìsìn pé ẹ̀tọ́ ni fún wa láti máa sàǹdà mẹ́wàá wa fún Jésù Olúwa wa, torí pé lánàá ìlànà olórí àáfàá tọ̀tọ̀ wá ẹni ti Mẹ́kísédékì. Ẹni tá a sì mọ̀ ń pààyàn ni pé ọgbàdà mẹ́wàá látọ̀dọ̀ baba ńlá wa Abrahamu. Ṣé bínú Abrahamu làwa ti jáde? Tá Abrahamu bá sàǹdà mẹ́wàá fún Mẹ́kísédékì, àwa tá a jáde nínú Abrahamu, ẹ̀tọ́ ni fáwa náà láti sàǹdà mẹ́wàá fún àáfàá t'Ọlọ́run gbé dìde nílànà Mẹ́kísédékì. Páìtọ̀ wa, ṣé Jésù ló fi rẹ̀ irọ́ Ọlọ́run ló fi jẹ́? Ìwé Ébírù orí karùn-ún ẹsẹ̀ karùn-ún ó ní bẹ́ẹ̀ ni Kristi pẹ̀lú kò ṣe ara rẹ̀ lógo láti jẹ́ olórí àlùfáà, bí kò ṣe ẹni tó wí fún pé ìwọ ni ọmọ mi lónìí ni mo bí ọ, ìwọ ni ọmọ mi lónìí ni mo bí ọ, bí ó ti wí pẹ̀lú níbòmíràn pé ìwọ ni àlùfáà títí láé. Nípa ẹsẹ̀ Mẹ́kísédékì, ṣé ẹ rí àáfàá tí Jésù Olúwa wa jẹ títí láéláé ni? Kẹ́ ló dé t'Ọlọ́run fi ní gbogbo ìdílé Léfì, ẹni wọ́n máa ṣiṣẹ́ àáfàá? Ìdí ni pé ikú ọ̀jẹ̀ kí wọ́n máa lọ títí láé. Ẹ mọ̀ pé ẹnìkan ṣáku, ńgbọ́ ọ̀bá kú tán, wọ́n tún yẹn ẹlòmíì tí ọ̀jẹ̀ àáfàá, ó ti jẹ́ pé ìdílé Léfì ni. Ṣùgbọ́n Bíbélì sọ nǹkan kan nípa Mẹ́kísédékì. Àkọ́kọ́ ná, ọlọ́ba ni ọba Jésù náà, olórí àáfàá ni olórí àáfàá Jésù náà. Ǹjẹ́ ẹ mọ̀ pé a mọ̀ bẹ̀rẹ̀ àtòpin ayé Mẹ́kísédékì? Èèyàn mọ̀ bẹ̀rẹ̀ àtòpin rẹ̀ bíi ti Jésù náà ni. Ọlọ́run Olódùmarè, mo gbédi fún ọ. Ó ti rí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé òun ó gbé ọmọ àwọn dìde, ẹni tọ́jọ́dọ̀ àgùntàn tí yóò kó gbogbo ẹ̀sẹ̀ aráyé lọ, yóò wà já àáfàá, yóò di àáfàá. Ìlànà àáfàá wo ni ó wà gbà wá? Kò lè jẹ́ ti Léfì, torí kú ọ̀jẹ̀ kí wọ́n máa tẹ̀síwájú. Ọ̀dà náà,

0: Love FM 94.9.
1: Orúkọ mi ni Ntòyè Níyàn. Mo ń pẹ́ láti Ọmí Àjò.
2: Kí lọ́lọ́run ṣe fún yín lórí ètò yìí mà?
1: Mo ti wojú Ọlọ́run fún ọmọ láti bí ọdún mẹ́wàá. Tí mo ti bímọ ni mi ti bímọ. Mo ṣáà máa ń pè rẹ̀ tó máa ń gbó mi sí orí rédíò níwájú rédíò. Gbà tó dẹ̀ di ọdún Ọlọ́run ṣí, mo finú ṣoyún. Ṣùgbọ́n èṣù gbógun mo pè yín, mo dẹ̀ sọ fún yín, ẹ dẹ̀ fún wa láwọn ìlànà ká máa tẹ̀lé pé ká máa pray. Ká máa Ọlọ́run ṣàṣeyanu. Gbà tó tún wá di bí àti bí ọ̀sẹ̀ méjì. Ó mú mi, ó fi mí lẹ̀, ó mú mi, ó fi mí lẹ̀. Mo tún pè yín, ẹ tún pè fún mi náà lọ síbítù. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mo bímọ lánàá o. Ọlọ́run ṣàṣeyanu.
2: Ó lè fi lọ bí nínú oṣù Rọ́bì.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọdún mẹ́wàá lẹ fi ní ìdádúró.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọkọ yín wà ń bẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn náà wà ń bí.
2: Ẹ bá ń gbé.
3: Ẹ káàárọ̀ sà.
2: Bàbá, ẹ káàárọ̀ sà. Ẹ kú oríire. Orúkọ yín sà.
3: Oyè ní ọ̀nà Olúṣẹ̀sán lorúkọ mi láti Ọmí. Mo ti wá sí ọ́fíìsì ìjọ tí mo wá ra aṣọ àdúrà nígbà. Ọjọ́ yẹn gan mo fi sáà yẹn hàn yín. Ẹ dẹ̀ pè lórí ẹ̀. Ọlọ́run gba gbogbo ògo.
2: Mo rántí lórúkọ ọmọ náà ní kú. Lẹ́yìn ọdún mẹ́wàá ìdádúró gbogbo ògo jẹ́
3: sọ̀rọ̀.
2: Àsìkò tó dé lẹ́yìn kẹ́ ẹ̀ mọ́ sí rere o.
3: Àmì Jésù.
2: Ọlọ́run ò ní fi wá sílẹ̀, ó jẹ́ fi tọ́ kò ní ran yín.
3: Àmì Jésù.
2: Àbẹ̀rẹ̀ ayé ọmọ náà, àní mò pé ẹ̀mí rẹ o.
3: Àmì Jésù.
2: Kò dé lẹ́yìn lórúkọ Jésù ìgbéga sínú ìgbéga.
3: Àmì Jésù.
2: Kò tẹ ti lóyún, ó yẹ máa bẹ̀rẹ̀ sí ní rọbí.
3: Àmì Jésù.
2: Ẹgbà ìtura kó wọnú ẹbí yẹn.
3: Àmì Jésù.
2: Àdúgbò lẹ ti pè.
4: Tẹkníkà ni.
2: Níbo ni tẹkníkà wà?
4: Ìwò.
2: Ìwò ojú ọba.
4: Ìwò ojú ọba.
2: Kí ni Ọlọ́run ṣe fún yín lórí ètò?
4: Àdúgbò Abímọ.
5: Nílò olùkọ́ iṣẹ́ mọ.
4: Nínú oṣù keje.
2: Ẹgbẹ́ fún ìyàwó yín náà.
5: Ẹyin náà
4: yẹn. Báyẹ̀bá.
5: Ẹ lọ sà.
2: Ẹgbẹ́ ẹ̀yẹ kí ni Ọlọ́run ṣe fún yín ní ìdílé yín láti wo ojú ọba?
5: Ọlọ́run fún wa lọ́mọ oṣù keje.
2: Nínú oṣù keje lẹ́yìn ọdún mélòó lẹ fi ní ìdádúró?
5: 20 years.
2: Lẹ́yìn ogún ọdún lẹ fi ní ìdádúró?
5: Bẹ́ẹ̀ni.
2: Ẹ̀dẹ̀gbà orí ètò yìí lọ́lọ́run ti ṣe.
5: Orí ètò yìí lọ́lọ́run ti ṣe.
2: Ògo ni Fọ́lọ́run.
5: Mo gbó mi síbi rẹ́díò. Mo fi ń ṣàpẹẹrẹ ìgbàgbọ́.
2: Ògo ni Fọ́lọ́run lókè ọ̀run. Ọmọ náà ní kúrò
5: ọmọ Jésù. Àmì Jésù Kristo.
2: Ohun tí a fi tọ́jú ẹ̀ kò ní ran yín o.
5: Àmì Jésù.
2: Ọlọ́run kó ṣe ló lu ọmọ fún yín.
5: Àmì Jésù.
2: Àwọn tó ń wojú Ọlọ́run fúnra yọ̀ báyìí tí wọ́n náà dé o.
5: Àmì Jésù.
2: Gbogbo ẹ̀yin tí ẹ ti bí kò ní kú.
5: Àmì.
2: Ọlọ́run kó lọ́wọ́ sọ́ra ayé yín lẹ́ẹ̀kan sí o.
5: Àmì Jésù.
2: Ọjọ́ ìbí mi ẹ kó gbogbo àwọn ọmọ ẹ̀rí mi wá o. Bàbá. Ẹ kú oríire o.
4: Ẹ ṣé o.
2: Ohun tí a ti tọ́jú ọmọ náà kò ní ran yín o.
4: Àmì wà.
2: Ọlọ́run kó gbogbo ọmọ ẹ̀rí wá lọ́jọ́ ìbí mi o.
6: Nínú oṣù kẹsàn-án ni ọjọ́ ìbí mi, gbogbo ẹ̀yin onídàádúró yìí tí Ọlọ́run dá lóhùn lórí ètò yìí. Nínú oṣù kẹsàn-án ọdún tí a wà yìí 2026 nígbà tá a bá tún ṣe fi àmì ròyàn míì ẹ kó gbogbo àwọn ọmọ ẹ̀rí mi wá o. Ọlọ́run á wò wọ́n pọ̀. Ẹnfàtà Ọlọ́run yóò ṣí ìwé rántí tiẹ̀ náà. Ìgbàgbọ́, ìgbọràn, ìgbésẹ̀ra ẹni ṣe, àlàáfíà fún yín o. Mo fẹ́ mú ẹ̀rí ìyá àbejì alájàmúra ẹni kejì wá sí etí ìgbọ̀n wa lẹ́ẹ̀kan sí. Gbogbo ògo darí padà sọ́dọ̀ Ọlọ́run. Ẹ lè rí pé a ò ní bá wọn pín ògo wọn. Èrèdí ni pé kò sí tọ́lọ́run ò lè ṣe o. Ilẹ̀ àánú Ọlọ́run kì í ṣú. Ẹni tí wọ́n ní ìdádúró fún ọdún 32 lórí ètò yìí wọ́n bí bèjì o. Kódà àwọn bèjì mi ti pé ọdún 4 báyìí. Mo fẹ́ lo ẹ̀rí láti fi ṣí ìwé ìrántí tiẹ̀ náà lórí ètò yìí. Rántí o, ìgbàgbọ́, ìgbọràn, ìgbésẹ̀ rẹ ní ṣe jùgbà.
5: Mo rẹ̀ ní kéjì Rashidat.
2: Mo rántí ẹyin lẹ pè lọ́dún tó kọjá. Ṣé ẹni ìdádúró mélòó lẹ ní?
5: 32 years ni.
2: 32 years lẹ fi ní ìdádúró.
5: Bẹ́ẹ̀ni sà.
2: Ṣẹ̀dẹ̀ jẹ́rìí pé ẹ ti wà nínú oyún lọ́dún tó kọjá nínú èsì.
5: Bẹ́ẹ̀ni sà.
2: Ògo ni Fọ́lọ́run lókè ọ̀rọ̀. Ẹ ti wá sọ báyìí.
5: Bẹ́ẹ̀ni sà.
2: Ọ̀rọ̀ yín yìí ìyanu níbo lọ́dọ̀ pé tí ń ṣe antinẹ́ta?
5: Usage.
2: Ẹ̀dẹ̀ sọ́ngbà yẹn náà ẹlẹ́ ó dá yín lójú pé orí ètò yìí lọ́lọ́run ti ṣe.
5: Bẹ́ẹ̀ni sà.
2: Ògo ni Fọ́lọ́run lókè ọ̀rọ̀. Adúpẹ́ ibo lẹ wá bímọ sí báyìí?
5: Usage náà ni mo bímọ sí.
2: Mélòó lọ́lọ́run ṣe fún yín?
5: Méjì.
2: Oore oníbejì. Gbogbo ògo jẹ́ ti Ọlọ́run o. Mo dá ògo padà sọ́dọ̀ Ọlọ́run. Torí mo ti sọ tẹ́lẹ̀ náà pé gbàtígbà tí ẹ bá sọ̀ láyọ̀, á gbé sí orí ètò.
5: Ẹ sọ bẹ́ẹ̀.
2: Inú mi dẹ̀ dùn ayọ̀ mi kún báyìí.
5: Olúwa ṣeun.
2: Màmá, ojú wa ti ń bẹ tẹ́ mi rẹ̀ ń bẹ láàyè. awon mo yin o ni ku o
0: ami o jesun
2: ohun iyanu ni eri re idaduro odun melo le na eni
0: 32
2: eri ko soro gbagbo chai
0: mo ma je nvata
2: loruko jesu gbogbo kan to tun se nvata ton gbo eri
0: loruko jesu
2: loruko jesu ole ko so si won ninu
0: ami jesu
2: kristo ko ni doku o
0: ami o jesu
2: to mode ko ni han yin
0: ami jesu
2: o ti bete me nbe laye mo tun so asan ti se alagbagbo leyin bi mo ni se yin
0: ami o jesu
2: pa dupe lowo olorun to da yin sile
0: lo wa seun
6: bibeli ni ninu ile mi ki o si agan igbagbo igboran igbesere ni se o loni pelu urugbin ti e na enfata asiwe ranti re o ya pariwo emi le ri kan olorun wa wo won po o omo ta bi loruko jesu won ni ku amobere aye won a oni mo pa aye won en ti e sin woju olorun o le ku so mo yin lara amen.

0: fun Oluwa ni gbogbo ọjọ aye
1: mo te fe mu
2: aye to ti daru tele
1: sari elomi ide eje lo wa o
2: ti ode
1: igba ti ina ba njo lowo ah te ba se kan bayi fun mi ma ji o ti gbagbe
2: lo
1: o wa ninu ide o san keyan ma jeje
2: oro
1: ju ko jeje ko ma mu wa lo si lele
2: sugbo
1: olorun no ti ah leyin igba ti won dele e ba wo verse 19 le kawe
0: won si dide ni kutukutu owuro
1: yes
0: won wo le sin
1: yes
0: ni waju oluwa
1: yes.
0: Won pada wa si ile
1: won
0: si wa si ile won ni rama ele kala si ma ya re oluwa si ranti re
1: chai
2: gbala aye eleto
1: iwe ranti wa lori eto yi
2: logo ti jesu
1: erupin igbagbo wa
2: aye eleto
1: ijo yi ko ni
2: ataye o le pe ni
1: ijo tara mo jejo ti emi
2: olona gbogbo
1: irupin ni a ma fin sanwo eto te gbo
2: boda
1: o tun ti lo soke o gege bi ipo ti orilede wa
2: te gbo ko dagba gan lo
1: emi o si mo ju bi ti lu ti ma po ni 19 ebere pelu 19000
2: so pe
1: 19 million 1.9000
2: ani logo si ode
1: pelu nti olorun egbo ya beji yen o le mi na se nfata pelu nfata te fe se lara fe si we ran ti re o
2: olugbala laye
1: mo ta ba fi tu won je ti je pe arumoja to je po we to ni nisan la fin san
2: laye
1: o gbe yin te da si laaro olorun yo si we iran ti yin o mo
2: je be
1: olorun to si we iran ti awon eyan lori eto yi gan ati gboto lodun mewa agboto logun odun agboti olodun meji le ni ogbon
2: oda
1: awon eyan lo nka gan olorun yo si we iran ti re o angeli ewe lori eto yi
2: awon
1: 34 ko ni ku o te wa ni ipo robi lowo lowo bayi ni oruko Jesu be we tin bo lara giti ke ni gilara ni olorun lati mu wa si ipo loyun ati ipo robi layo agbohun ya agbo tomo agbo ti baba gan esan ti tale gbogbo layi bimo oni se yin o gbogbo eyin te dipadi se sinu aso kala nfani gbogbo eyin te ina nwoju olorun olorun yo si we ran ti yo o gbogbo to ba fi sun a si we ran iwe ran ti wa o malaki ori keta 16 e ba mi kawe
0: nipa na ni awon to bere oluwa bara won so ni
1: yes
0: nipa ku gba
1: yes
0: oluwa si tati si
1: yes
0: o si gbo
1: o si gbo
0: a si ko iwe ran ti kan waju
1: iwe ran ti ibi ti mo nlo niyan loni a si we ran ti re o ki o si gbo nti o so olorun pelu nti mo ni ni mo da pada yi si omo mi ninu
2: aye mi
1: ko finu soyin ko fe yin gbo mo ko te ka gburo omo tutun ni le temi na
2: aye mi ba le
1: gbo awon onibisi oya mo da omo ayo sita
2: aye mi leto
1: ibeji ibeta aye yin o leto lori nto fi ti esun
2: ota ka woro enu
1: mo si ri opolopo iwe ifihan 2012 e kawe
0: a si awon iwe sile a si si awon iwe miran ko sile
1: yen ni pe iwe yen po gan plural a si apolopo iwe iwe iran ti wa nbe olorun yo si iwe iran ti re o atomi atororo o ngbogbo to fi sapere gbagbo ko se ni itowo gba oya dugba egbo eri fun isile pere re
3: dupe lo olorun ipe yin o omo mi ti bimo nilu oyin adi e karo sa e ko jo meta hallelujah hallelujah hallelujah mo dupe lowo olorun mo dupe lowo olorun ipe yin o omo mi ti bimo nilu oyinbo mo dupe o te so fun wa pe omo loye ka pe ki n sagan pe e sa ba mi pray fun o de pada so o ti loyin o ti bimo bayi o mo dupe o oluwa se mo dupe o ejo tori olorun e ba mi send account number yin le fi eto ti na ranse si mo wa nu ninu aye mi o omo mi na kuro ni ku agan latodun mejo o nu yin o bimo o mo dupe o ese o mo dupe o baba mo dupe o pe yin o ni doba lagbara olorun emi fomo sise ranse emi faya sise ranse emi femi na sise ranse mo dupe o
1: eje ka ma dari ogo pada sodo olorun ni le ri pe emi na ni ba won pin ogo won leyin da duro odun mejo oba ta n pe lajo on down nile awa yin olorun titi lai lai ni pele ni a ki o ri agan inu ile mi gbogbo awon to ku to ngoju oluwa empata yi naa ni o toruko jesu pelu empata ti won inu ko si olorun ko siwe iran ti won omo naa ni ko so tin se alagbapo lẹyin bimo ko ni se ya olomo gbogbo awon to ku ti won ngoju olorun fun ru ayo bayi pelu igbagbo ati empata won won ra anugba o siwe iran ti won toruko Jesu Christ ti Nazareti wa kere okodile o oni taje bisajo
4: ẹ kú ewu ọmọ.
5: Ẹ káàárọ̀ dàdí.
6: Èmi ni Mẹ́sísí Ìgbòho látọlódó.
5: Mo pè yín lọ́dún tó lọ tí mo sọ fún yín pé bẹ́ẹ̀dì yín àti tọmọ mi pé déètì kan náà ni tí mo ló ti márì láti bí mo fi ọdún tó lọ pé lọ́dún tó lọ pé kò tí ì lóyún. Ẹ wá sọ fún mi pé ṣé mo nígbàgbọ́ tí mo ní ẹ sàní ṣàwọn ìgbésẹ̀ kan mo sì gbé. Mo ń san arọ́bì mi, mo ń san ẹ́pátà mi. Ọkọ rẹ̀ bá tún pè mí pé àwọn sáré rọ̀ṣẹ́ lọ́wọ́ sí pé máa mo rogo mo ṣáà tún pè yín ẹ tún fún mi láwọn ìtọ́ni kan mo tún ṣe tún pé ìgbésẹ̀ mo sàrọ̀bì mo sọ ẹ́pátà mi. Mo wá láyọ̀ láti sọ fún yín pé èmi náà ti lẹ́rìí ìyàwó ọmọ mi ti bímọ ooo ìyàwó ọmọ mi ti bímọ lamẹ́ríkà ooo mo dúpẹ́ ooo lọ́wọ́ ìpè yín ooo iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dìbàjẹ́ ooo ẹni fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ ẹni fàyà ṣiṣẹ́ ìránṣẹ́ ẹni fìrà yín ṣiṣẹ́ ìránṣẹ́ o ogun tọ́lọ́run ti ṣẹ́ tán pátápátá ni wọ́n mọ̀ gbé wá sọ́dọ̀ yín o dáàdì ẹ̀ ṣe o èmi náà ti lẹ́rìí mo dúpẹ́ lọ́wọ́ ìpè yín o pé mi o dára sí mi o mo ń san abrọ́bí mo ń san ẹ́pátà mi o èmi náà ti lẹ́rìí o ẹ̀rí ti kàn mí o dáàdì ẹ̀ ṣe o ẹ kó wa jẹ̀pẹ́ ilé lóògùn tẹ̀ ń kó wa lọ ẹ kó wa débà ọlọ́run ó ṣe yín lágbo wùlí o ẹ ṣe mo dúpẹ́ sá o.
7: Mọ́mí Ìdòwú ẹ kú ọ̀rọ̀ bí inú mi dùn ara mi yá gágá. Èrèdí ni pé àwọn onídàádúró ọdún mẹ́jọ UK àwọn náà ti pè ara Amẹ́ríkà tún níye o ọdún méjì gbogbogbò jẹ́ tọ́lọ́run. Ìtọ́ni náà ni màá tún fún wọn ní inú gbọ̀ngàn ètò àṣẹ lónìí ẹ̀ńfàtà ni ọlọ́run yóò ṣíwé ìrántí àwọn tó kù torí pàtó pọ́kọ́ yóò sí àgàn nínú ilé mi o lórúkọ Jésù àwọn tó ti bí kò ní dòkó àwọn tó ń retí àṣìwé ìrántí wọn gbogbo àfijọba ọ̀run ṣípàjẹ́ ọlọ́run àwọn òun pọ̀ ẹ bá mi kí wọn àwọn náà ti pè ẹ kú oríire mà.
8: Orúkọ mi ni Mọ̀súrù Aminat láti Ayégún Olómi. Ọlọ́run ṣèyanu fún mi ni o òróró lásán tí mo dẹ̀ mú ó dẹ̀ ṣèyanu nínú ayé mi nǹkan tí wọ́n ti sọ pé ilé ọmọ mi ti dí ẹ̀ẹ̀ta owó fún mi fún ọlára mi ni mo mú ẹ̀dẹ̀ yà á sí mímọ́ nípasẹ̀ yà á sí mímọ́ nípasẹ̀ òróró yẹn tí mo dẹ̀ mú ìyanu dẹ̀ ń pọ̀lẹ̀ sí ní ṣẹlẹ̀ gbogbo ilé ọmọ mi tó ti dí tán sí ní pé kò lè gbọmọ dúró mọ́ mo ti lóyún díẹ̀ mẹ́ta tó ti bàjẹ́ ojú ọmọ yẹn ilé ọmọ yẹn dẹ̀ ti ń ṣe ó dẹ̀ ń ṣiṣẹ́ padà tí mi gan ti sọ̀rọ̀ sínú pé kò lè ṣe mú dẹ̀ ti ń ṣiṣẹ́ padà ìgbà tí mo mú òróró lọ́jọ́ kan péré ijó kejì ni ọyún bẹ̀rẹ̀ sí ní jáde níyanu ojú ọpẹ́ṣọ̀n tó ti dí tí mo rò bí ó ti bàjẹ́ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tí òróró yẹn gan mo tún fi ń pa mí lo spirit mọ́ òróró yẹn nìkan mo fi ń ṣe gbogbo ẹ̀ dẹ̀ ṣe mo máa ń san ẹ́fàtà mo dẹ̀ máa ń san rọ́bì náà méjèèjì ni mo máa ń ṣe.
9: Ẹ̀ńpátà túmọ̀ sí ìwọ ṣí ọ̀run àánú kó ṣí.
8: Àmì Jésù.
9: Inú kó ṣí.
8: Àmì Jésù.
9: Lórúkọ Jésù àìsàn oríṣiríṣi iná kọjá ìdókòwò.
8: Àmì Jésù.
9: Ogun tó ti ṣẹ̀yìn kò ní gbérí mọ́.
8: Àmì Jésù.
9: Mo pàṣẹ ìlóyún ní kankan ọlẹ ọmọ kó sọ sí.
8: Àmì Jésù.
9: Ẹ ò ní rí ibi.
8: Àmì Jésù.
7: Gbogbo ògo jẹ́ tọlọ́run mo láyọ̀ láti kéde pé wọ́n ti wà nínú oyún oyún náà ní ìbàjẹ́ iṣẹ́ tí ìfàmìlẹ́ gbogbo àjàgà tó ń dá yín dúró bí àìsàn bí ẹ̀ṣẹ̀ ni nípa ìfàmìlóyàn tòní lórúkọ jésù ọlọ́run kó bá a kanlẹ̀ ẹ̀yin náà bọ́ lọ́mọ pé ẹ rìn láwùjọ àwọn ọlọ́mọ ẹ ò ní yàgàn jésù olúwa wa àmì àsọkalẹ̀ àǹfààní.

0: phone in your teddy, the little lower. 32F94 don't let him go. Me laughter out Premier E. Orúkọ lọ́wọ́ àwọn ìjọ ọlọ́run tí wọ́n darapọ̀ mọ́ ètò yìí ó ti jẹ́ kí wọ́n sọ ètò yìí di àkànṣe ètò níléeṣẹ́ yìí síbẹ̀ náà jingu lè lọ o jingu tí a kàn fi sórí ètò yìí agbépẹ́lí díẹ̀ náà ni ètò yìí wà lára ètò tí ó mú kí iléeṣẹ́ yìí ó lékè wọ́n ń gbọ́ gidi gan ni ọlọ́run gbọ́ kódà lórí àti àgbáyé títí àwọn tó máa ń wọn òṣùwọ̀n Radio number one la wani jo Sunday. Tu mo songo bote ba ki bori eto yi. Eyi jo Olorun elegbe jingu wa. Ah recorded la le gba life na. Eyi te npe wa. Igbagbo igboran gbese re ni se. Iwe iran ti wa lori eto yi o. Agan kan ti a ri ninu Bibeli 2 Samuel 6:23. Mikali omo Saulu eni ti o gan oko re Davidi leyin ti won gba ko ti eri o gan Davidi o si ya kan kawe
1: Mikali omo be Saulu ko si bi omo
0: ko bimo
1: titi o fi di ojo iku
0: to fi di ojo iku re ma gan eni ti o nwoju Olorun ma pi won se yeye oro re ma ba da bi oro kon le dowo kon bẹ̀rẹ̀ sí ní kó àwọn ọmọ rẹ̀ yọjú lé kiri kò mọ̀ pé ogún ọmọ kò tún ọ sátani lù pa ìgbàgbọ́ ìgbọ́ràn ìgbésẹ̀ rẹ̀ ní ṣe ìlérí pé mi ò ní bá wọn pé ògo wọn ó dó lórí kírísítà pàtàkì ilẹ̀ mìíràn ìyan rìn ni ọlọ́run tó ń ṣàánú wa lórí ètò yìí akọ́pẹ́ kí ó ṣe àgàn nínú ilé mi àti ẹ̀yìn tí àjọ pàdé láago méjì lónìí àti ẹ̀yìn tí ẹ̀ní orí ọ̀fẹ́ láti wá àti irúgbìn ìgbàgbọ́ yín ọlọ́run yóò lo gbogbo rẹ̀ yóò sì ṣíwé ìrántí yín o a ò ní pè ní àgọ́ mọ́ bí kò ṣe ìyá àbejì ọ̀nàkọ̀nà tó bá gbé yàgàn yálà tí owó ni àgàn iṣẹ́ ni ó pàṣẹ ìbùkún sínú ìdílé yín o ọlọ́run àwọn bàbá wa orin ìgbanìjúgbà.
2: Máa wo mi bí mo ṣe fẹ́ yín.
3: Mo ń gbọ́ ta ti tú ẹ fẹ́.
4: 32 FM 94.9.

0: 13 ọlọ́run kó dá padà ní ìlọ́po out of 1919 yẹn lónìí out of 1919 yẹn gbogbo àwọn tó bá wá wà àánáìtì ẹsẹ̀ yìí àwọn aláboyún tó bá tó wá náà àbí àwọn tó ń wojú ọlọ́run ó ní kí wọ́n mú aṣọ wá irú ọmọ tó bá fẹ́ bí yálà ọmọkùnrin ni ọmọbìnrin ọlọ́run àtúngbà gbogbo ògo lórúkọ jésù gbogbo àwọn tó kù àdáyín sílẹ̀ fún ẹ̀rí o oṣù dásílẹ̀ lélẹ̀ ọṣù gbogbo ti ṣe ní àṣẹ pé pẹ̀lú àyẹ̀wò yìí ogun yìí ò ní gbé rímọ ẹ kó rire mà.
1: hello ẹ̀mí ìyá àpèjì láti ayé kalẹ̀ ni mò ń pè yìí mo dúpẹ́ pé mo lẹ́rìí torí mo wá sí àdúrà tá a ṣe ní òrékè ní ọjọ́ sannde tẹ́yẹ tàwọ́ ṣe a lórí mo dúpẹ́ pé tọ̀ ìrìn ìbànújẹ́ ìrìn wàhálà lórí ọmọ lórí ọmọ lórí ọkọ ọmọ lórí ẹbí lórí ara mi ó retí tún wá fọkàn sí ọmọ mi tún wá fún mi lówó mo dúpẹ́ mo yìn lógo ìpẹ́yìn ọmọ jẹ́ o èmi tọpẹ́ tọ́ sí mo mọ́ra mi èmi tí mò ń fojoojúmọ́ rí oore ọ̀fẹ́ èmi tí mò ń fojoojúmọ́ rí àánúgbà èmi tójú òtí rí tójú òsì mi tì láéláé èmi tọpẹ́ tọ́ sí mo mọ́ra mi ló ẹ ṣe bàbá mi tò mò rí àánúgbà kéwú táyé tó bọ̀ mo dúpẹ́ o bá mi táyé wà láti tẹ́kọ̀ bọ̀ kẹ ẹ pẹ́ fún wa ọmọ pààyàn pààyà kẹ ẹ jèrè ọmọ kẹ ẹ bọmọ yín jìnnà nǹkan jésù kristo ló
0: òun lè ka yẹ rí iṣẹ́ tí fàmílì yẹn máa ń ṣe náà nìyẹn ó máa ń ba gbogbo àjàgàjẹ́ àti àwọn ọmọ ti bẹ̀rẹ̀ sí ní tọ́jú yín nìyẹn lórúkọ jésù ẹ ò ní jìyà lọ́wọ́ ọmọ olúwa ti mẹ̀tẹ̀mẹ̀mẹ̀ láì ọ̀run tó ṣe fọmọ yẹn kò ní ti mọ́ o inú mi ń dùn ara mi sì ń yá gágá fáwọn ọ̀pẹ rí èyí tá a tún ṣe lónìí máa ná ìtẹ̀sẹ̀ gbogbo ibi tẹ́ ẹ bá tẹ ọlọ́run kó gbà fún yín ní orúkọ jésù ṣẹ̀dá yín ò ní gbàbọ̀dé ẹ kú oríire owó tán fún yín àjẹmọ́nú ni ó jẹun ọ̀run tó ṣe ò ní tí

0: 32FM
1: 94.9. Ìpilẹ̀sẹ̀ àti òkun gbogbo, Adẹ́dà, Àṣẹ̀dá, Amẹ̀dá, Awẹ̀dá, Ògbẹ́nu Oúnjẹ Asọ́lá, Ògbẹ́nu Adélébọ̀sẹ́yìn, Arúgbó Kojú Òdi Ọ̀run, Ọbángẹ́lẹ́ àti Ènìyàn, Àtòbọ̀ bí orí, òkèkèkèrè mọ́wọ́, ìnáwó àpáta tí ò ṣe pa, ọ̀rọ̀ sí gbogbo ọ̀rọ̀ mi. Arúgbó Ìgbàanì, Akinyin Olórí Aláàánú àti Olùfẹ́, Àsọpẹ́ Ṣe lọ́pọ̀lọpọ̀ bá mi, Adúpẹ́ lọ́wọ́ yín o, gbogbo ọkàn àti ẹsẹ̀ tó ń gbọ́ mi. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, gbogbo ìjàmá sọ aláàfihàn, aláàfihàn lọ́gọ́ àjọbọ̀, àsọpẹ́ ẹ ṣe o, ọlọ́run gbogbo ayé, ògùn ní forúkọ mímọ́ yín, adúpẹ́ fún gbogbo orí ọ̀fẹ́ àti àǹfààní, ilé sí gbogbo ọkàn àti ẹsẹ̀ tó ń gbọ́ mi àti èmi náà rí gbà láti lè wà láyé lónìí, ó wù yín ni o. Padàndàn ká wà láyé, kò ṣe túláàsì ká wà lórí èpè, ṣùgbọ́n àkọ́pè ìwọ yóò ṣàánú fún ẹni tí o bá ti fẹ́. Adúpẹ́ torí pé a rí àánú gbà, àsọpẹ́ ṣe lórí bàbá apostol Alade Adéogun padà sọ́dọ̀ yín, àyìn lógo lọ́pọ̀lọpọ̀ bá àwọn ọba, àsọpẹ́ ṣe o, àyìn lógo torí pé ìwọ Ọlọ́run tó ṣàtìlẹ́yìn fún wọn. Agbẹ́ngà lórí ìkànnì yìí o, 32FM ogún ìyìn ọlá ní forúkọ rẹ̀, ọba tó pọ̀ nípa àti agbára. Adúpẹ́ lọ́wọ́ yín, ọba tí ò jẹ́ kí ogun ìjákulẹ̀ ogun ìdàrúdàpọ̀ kò ṣẹlẹ̀ nínú ìjọ yìí, nínú iléeṣẹ́ yìí. Àsọpẹ́ ṣe gbogbo ọkàn tẹ́yìn lò bí apá bí ọwọ́ bí ẹsẹ̀ ẹ̀jẹ̀ dáàbò ṣe wọ́n. Adúpẹ́ lọ́wọ́ yín, àyìn lógo ọ̀lọ́ sọ ilé fún bàbá òun wọlé dè wọn, bàbá ti lọ tán bọ̀ ìwọ lọ bá wọn lọ bá wọn bọ̀. Àsọpẹ́ ṣe ògùn ní forúkọ mímọ́ yín, mo yìn lógo lórí ayé tèmi náà, orí ọ̀fẹ́ àtànú sí mo rí gbà. Àsọpẹ́ ṣe lórí ìjọta wa lóko restoration, àyìn lógo lórí Nàìjíríà. Adúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àwọn ọmọ tẹ gbà sílẹ̀ lọ́wọ́ ìparun yìí, Ọlọ́run ẹ ṣe o. Adúpẹ́ lọ́wọ́ yín ọba lórí ayé gbà ọ̀pẹ àti iye wa ní orúkọ Jésù Kristì Olúwa wa, amí. Orúkọ tèmi ni Evangelist Sarah Adiagbo, mo wá láti inú ìjọ Saint Tabernacle Resurrection ní Lọ́sùn ìlú Ìbàdàn, kí ọba lórí ayé kó gbọ́ àdúrà yín. Jésù Olúwa wa, ogun yín ńlá ni fún Ọlọ́run tó dá ọ̀run àti ayé, kí Olúwa kó bùkún fi bẹ́ẹ̀ tí ń gbọ́ ọ̀rọ̀ náà. Àkòrí ọ̀rọ̀ Ọlọ́run fi gba níjọ fún ọjọ́ ìsinmi tòní, ó ní ìpè ní àṣà ìbílẹ̀ Kristẹni. Àṣà ìbílẹ̀ Kristẹni, gẹ́gẹ́ bí a sì mọ̀ wípé ogun onígbàgbọ́ òun ní ẹ̀rí ìjẹ́wọ́ rẹ̀. Onígbàgbọ́ tí ò bá sì ní ẹ̀rí ìjẹ́wọ́ rẹ̀ pé Jésù Kristì ọmọ Ọlọ́run ni, àti pé òun ni olùgbàlà òun, irú ẹni bẹ́ẹ̀ ò lè pè ní onígbàgbọ́, torí pé nípa ẹ̀rí ìjẹ́wọ́ ẹnu wa òun la fi gbà wàhálà. Olúwa kó bí ìwọ bá gbàgbọ́ ní ọkàn rẹ̀ tí ó sì fi ẹnu rẹ̀ jẹ́wọ́, olúwa ni Ọlọ́run láti gbà ọ́. So ó fìdí ẹ̀ múlẹ̀ pé ẹ̀rí ìjẹ́wọ́ wa láti ètè wa àti ọkàn wa láti gbàgbọ́ pé Jésù Kristì ni ọmọ Ọlọ́run, èyí gangan oni foundation gẹ́gẹ́ bí onígbàgbọ́. Ìwọ ní àkókò báyìí, àwọn onígbàgbọ́ ti pọ̀, àwọn onígbàgbọ́ aláfẹnujẹ́, àwọn onígbàgbọ́ ẹlẹ́sìn. Mo sọ fún wa ní àwọn àkókò kan gbọ́ wípé ohun tí ẹ̀sìn máa ń ṣe fún ènìyàn òun ni pé kí ẹ̀sìn kó daṣọ òyìn lọ́rùn, ẹ̀sìn kó dedicate èèyàn, ó lè nírúfẹ́ ìlà báyìí ni kò dé, bàtà báyìí ni ó máa wọ̀, irú aago báyìí ni kò máa lò, irú ìgbà báyìí ni kò máa sùn, irú oúnjẹ báyìí ni kò máa jẹ, irú àdúrà báyìí ni kò máa gbà, irú òkè báyìí ni ó máa lọ. Ẹ̀sìn nìyẹn o. Àwọn kan wọ́n pera wọn ní onígbàgbọ́, ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n kàn kún fún ẹ̀sìn ni, àwọn yẹn kọ́ ni mò ń bá sọ̀rọ̀. Àwọn kan dẹ̀ tí wọ́n tó jẹ́ pé ẹnu lásán ni wọ́n, ẹ bá pò wọ́n ni àwọn onígbàgbọ́ láwọn, onígbàgbọ́ láwọn náà, kódà àwọn ọmọ lọ ṣọ́ọ̀ṣì onígbàgbọ́ láwọn, àwọn aláfẹnujẹ́ nìyẹn, ẹnu lásán ni wọ́n lò. Gbogbo irú àwọn ilé ẹ̀kọ́ torí pé àwọn ilé yìí ò ní ìbílẹ̀, wọn ní ìlú ìbílẹ̀ kankan tí wọ́n ń lọ, àwọn tó ní ìlú ìbílẹ̀ tí wọ́n ń lọ ní ìjọba ọ̀run, òun ni mo fẹ́ sọ. Irú àwọn àṣà tó wà ní ìbílẹ̀ yìí, kò sí ẹnikẹ́ni náà tó fẹ́ lọ sílùú òyìnbó tí ò ní fọ́lọ̀ protocol wọn. Gbogbo ọkàn tó fẹ́ lọ sílùú òyìnbó ló gbọ́dọ̀ fọ́lọ̀ protocol. Kò sí bó ṣe ga tó, kò sí bó ṣe nípò tó, kò sí bó ṣe tóbi tó, kò ní láti fọ́lọ̀ protocol wọn. Ní ayé nìyẹn, bẹ́ẹ̀ náà ni sí ọ̀run náà. Àwọn tó ní èròǹgbà tí wọ́n dẹ̀ ní ìlépa láti dé ilé ògo, ilé ògo ni mo pè ní ìlú ìbílẹ̀ Kristẹni. So bí ọba wa wọlé ògo yìí, àwọn àṣà ìlú yìí òun ni mo fẹ́ fi hàn wá, kí agbègbè ayé wa ní ìbámu pẹ̀lú àṣà ìlú ìbílẹ̀ yìí, torí gbogbo ẹ̀dá kan gbogbo ènìyàn tí ò bá ti gbé déédé gẹ́gẹ́ bí àṣà ìlú ìbílẹ̀ náà, ni mi ori ofe ati le debe ti oluwa olorun gbogbo aye ko ran yin lowo kunrin mi na lowo bibeli keka wa oniwe filipi ori keta ese keta asese keta dilogun o ka ba mi pe ara e ti mo se afarawe mi e si se akese awon se rin be ani bi esin bi e ti ni iwa bi esin wa fun apere nitori opolopo ni rin nipasẹ awon eni si mo ti n wi fun yin nigba ko gba ani ti mo si n sunkun bi mo ti n wi fun yin yi nisese pe ota agbelebu kristi ni won igbeyin eni si se iparun ikun eni si se olorun won ati ogun eni si o wa ninu itiju won awon eni si n toju ohun ti aye nitori ilu ibile wa n be ni iworun lati ibi ti awa pelu gbe foju sonu fun olugbala jesu kristi oluwa nitori ilu ibile wa n be ni iworun lati ibi ti awa pelu gbe foju sonu fun olugbala jesu kristi oluwa wa o ka iwe efesu ori keje ese kokandinlogun o ka ba wipe je nitori na ẹyin kì í ṣe àlejò àti àtìpó mọ ṣùgbọn àjùmọ jẹ olóòótọ pẹlú àwọn ènìyàn mímọ àti àwọn ará ilé ọlọrun òkà kólósè orí kẹta ẹsẹ kìíní ọkà báyìí pé jẹ bí a ti jí yín dìde pẹlú kristi ẹ máa ṣàfẹrí àwọn nǹkan tí ń bẹ lókè níbi tí kristi gbé wà tí ó jókòó ní ọwọ́ ọ̀tún ọlọ́run ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè kì í ṣe àwọn nǹkan tí ń bẹ ní ayé nítorí ẹ̀yin ti kú a sì fi iye yín pamọ́ pẹ̀lú kristi nínú ọlọ́run nígbà tí kristi ẹni tí í ṣe iye wa yóò farahàn nígbà náà ni ẹ̀yin pẹ̀lú farahàn pẹ̀lú rẹ̀ nínú oko so ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn tí ó jẹ́ pé àfojúsùn wọn ò ní pé láti bá olùgbàlà jọba àwọn tó jẹ́ pé òkè ni ìgbẹ́kẹ̀lé wọn wà báyìí àwọn tí wọ́n lè panìṣó láti bá olùgbàlà jọba àwọn eléyìí àwọn ni wọ́n ní ìlú ìbílẹ̀ ní ọ̀run àwọn eléyìí a ti fi àìsílẹ̀ fún wípé wọ́n máa dókè bí ó bá jẹ́ pé òkè ni jésù wà tí jésù ìgbà ṣìṣe lè rí pé òun bọ̀ wá mú àwọn àyànfẹ́ kí wọ́n lè bá jọba pẹ̀lú òun lókè a jẹ́ pé kí ni àwòmọ́ni àwọn tó máa dókè yìí kí ni kristi ń retí tó máa jẹ́ àwòmọ́ni wọn àwọn tó máa dókè oníjẹ́ kí n sọ pé àṣà ìlú ìbílẹ̀ ní ọ̀run nǹkan tí ó gbọ́dọ̀ jẹ́ òdiwọ̀n fún gbogbo kan tó ṣetán láti dé ìlú ìbílẹ̀ yìí àṣà ìlú ni níṣe pẹ̀lú ìwà àti ìbínibí tí ó jẹ́ àmì ìdánimọ̀ tàbí ohun tí a mọ̀ irú àwọn ènìyàn tàbí ìbílẹ̀ náà àṣà tó níṣe pẹ̀lú ìgbàgbọ́ ìwà àti ìṣesí àwọn ènìyàn ìlú tàbí agbègbè kan bí a bá rí àwọn tí ó múra bákan ẹ ti mọ̀ pé àwọn ìlú bíi báyìí ni so bẹ́ẹ̀ náà ni àwọn tí ó ń lọ sí ìjọba ọ̀run àṣà ìlú ìbílẹ̀ kọ̀ọ̀kan ó ń farahàn nípa irú ìwọṣọ oge ṣíṣe àwọn oúnjẹ bí wọ́n ti ń ṣe àṣà ìgbéyàwó àwọn èdè wọn àti bí wọ́n ti ń sọ̀rọ̀ ọ̀nà kíni wọn àti bí wọ́n ṣe ń bọ láfúnni àwọn ètò àwọn ìbániwí wọn then àwọn ohun ìmúṣoge wọn bí orin kíkọ àwọn oríṣiríṣi nǹkan bá wọn ni ó ní ṣe pẹ̀lú àwòmọ́ni gẹ́gẹ́ bíi pé ọmọ ìlú yìí lélẹ́yìí ọmọ ọlọ́run agbọ́dọ̀ rí ọ̀rọ̀ rírí lẹ́nu ẹ̀ ọmọ ọlọ́run gbọ́dọ̀ máa ṣèpè ọmọ ọlọ́run gbọ́dọ̀ máa gígùn ọmọ ọlọ́run gbọ́dọ̀ máa jàkó gbọ́dọ̀ máa bínú ọmọ ọlọ́run gbọ́dọ̀ ṣe tá àti máa dáríjì ni ọmọ ọlọ́run gbọ́dọ̀ ṣe tá àti mójúkò lórí láìfẹ́ ẹlòmíràn ọmọ ọlọ́run gbọ́dọ̀ ṣe tán láti fi ara rẹ̀ jìn fún ìfẹ́ ara ẹun ní ẹ fẹ́ràn ara yín bí kristi ṣe fẹ́ yín a gbọ́dọ̀ fẹ́ràn ara gbogbo ọkàn tó lọ sí ìlú ìbílẹ̀ lọ́run kí ọba lórí ayé kó bá ń gbàdúrà fún yín àánú yóò sọ̀rọ̀ sí ojú sì ní sí yín láyé àṣẹ ọlọ́run bẹ́ẹ̀ jésù kristi olúwa wa.
2: ọ̀rọ̀ ọlọ́run tí ẹ gbọ́ wáyé láti ẹnu màmá wa lady evangelist sarah adeagbo ti iléeṣẹ́ ìránṣẹ́ christ apostolic church tabernacle of restoration olosun junction along olorunda aba road akobo ojúrin ibadan fún ìtọ́ni àti ẹ̀bẹ̀ àdúrà ẹ lè pè sí nọ́mbà màmá wa yìí 08053409975 lẹ́ẹ̀kan sí 08053409975 jésù lolúwa
3: BBC Radio.

Sẹ́ni àmì òróró rẹ̀ Reverend Mother Prophetess Esther Akoni JP ìyá Aríṣẹ́ Yẹ́ra padà ẹ̀mí ọ̀kan òjọ̀kan ẹ̀rí ló sọ̀kalẹ̀ nínú ìjọ Christ Redemption Church sí ọ̀nà ẹ̀sìnra padà ẹ̀mí fi ẹni kó ti darapọ̀ mọ́ wa nínú àwọn ẹ̀sìn wa lọ́sọ̀ọ̀sẹ̀ tó fi máwọn ìpàdé àdúrà Sunday ọjọ́ ìsinmi aago méje sí mẹ́sàn òwúrọ̀ gbogbo ọjọ́ Tuesday ni ìpàdé aláboyún laago mẹ́wàá àárọ̀ sí méjìlá ọ̀sán tí àná jèrè yóò sì tẹ̀lé laago méjìlá ọ̀sán gẹ́rẹ́gẹ́ àkànṣe àdúrà ni máa wáyé ní gbogbo ọjọ́ Thursday lórí òkè ìmúṣẹ ìlérí abàdépo laago mẹ́sàn àárọ̀ sí méjìlá ọ̀sán ká tó wá wọnú ìṣọ́ òwúrọ̀ lọ́jọ́ Friday laago méjìlá òru sí márùn-ún ìdájí ìwọ wá lẹ̀rí kọ̀ wá da

0: Hello, Carosa. Okusholuwa sa ejo enikan lo fun mi ni number yin ni pe ki n pe yin ke pray fun mi won ji omo mi gbe mojumo jeta ninu le won lu igana won ji gbe mi de guro won lati jeta mo nilo prayer yin ni sa
1: eni won ji omo yin gbe won ji gbe apoti eri ni olorun ba n gbo ti mo so yi olorun ledumare lágbèjú sílẹ̀ mi tẹ wá mọ̀ pé ẹ̀yin ni ẹni tí wọ́n jí ọmọ yẹn gbé mi ti fi sínú àdúrà wọn jí gbé kò sẹ́ni tó lè jí ọmọ yín gbé àpótí ẹ̀rí ni.
2: Ẹ̀wọ̀n dájú ọlọ́run ti ṣe òpèrè mi náà gbọ́ prógámù yín lọ́jọ́ Sunday níbi tí mo wà mo dẹ̀ ṣe gbogbo nǹkan tán ní ká ṣe lọ́jọ́ yìí ọlọ́run ti ṣe wá ti rí lẹ́yìn alẹ́jọ́ Saturday mọ́júmọ́ Sunday àwọn ọlọ́pàá ti bá wa rí wọ́n track àwọn ẹni yẹn ṣá. Ọlọ́run ṣá ti gba gbogbo ògo á ti rí padà sí.
1: Ẹ rí pé Ọlọ́run wa yìí ìyanu ni ó fi hàn pé mi ò tù yín jẹun ẹ ti ṣe sọ pé ẹ gbé ètò tèmi ò tẹ́ mọ̀ para mi ni sọ ti rùn pé ẹ lọ ṣe irúgbìn ìràpadà wọ́n dẹ̀ track wọ́n ti rí ọmọ padà lórúkọ Jésù Kristì mo sọ gbogbo yín di àpótí ẹ̀rí lóluwa ti ń bẹ tẹ́mi ń bẹ láyè kò sẹ́ni tó ń gbé àpótí ẹ̀rí tí kò ní kọ́jọ̀gbọ̀n wọn ni jí wa gbé o lórúkọ Jésù àbọ̀ Ọlọ́run kó dájú lórí gbogbo ẹ̀tọ́ Ọlọ́run kó mi lémi lọ́wọ́ mo bá yín yọ̀ ẹ kú oríire.
3: Ohun ojúre ti rí ẹnu mi kò mà lérò.
4: Adarí ògo padà sọ́dọ̀ Ọlọ́run. Àwọn tó gbé ètò ní ọjọ́ karùn-ún oṣù keje èmi ò tí ẹ̀ mọ̀ padà mi ní sọ ti ń rùn. Ó ní àwọn amọ̀kùnsẹ̀ kankan wọ́n sì lọ sílé wọ́n sì fọ́gìrì ilé wọ́n jẹ́ ọmọ ọdún márùn-ún gbé. Ìyá yìí lòun ò tí ẹ̀ mọ̀ pọ́ńkẹ́rú ètò kan ọlọ́run adúgbò ló ní ẹ lọ gbé ètò tẹ̀kọ́ bọ̀ ọlọ́run rìn ń bẹ̀ ó lóun dẹ̀ fi gbàgbọ́ ṣe ń tá a ṣe ó fi hàn pé mi ò tún yín jẹ. Àwọn ọmọ ìyá méjì kan ládùúgbò yìí Ṣèyí àti Adéfẹ́mi ọmọ ìyá méjì lọ pa ọ̀pọ̀ náà gbé ọmọ yìí. Mo bá ìdílé Gbẹ̀miga yọ̀ àǹtí Bọ́sẹ̀ Gbẹ̀miga náà wá sórí wọ́n pàdé wa láago méjì wọ́n láwọn fẹ́ ṣe àkànṣe ọpẹ́ ẹlòmíì lọ ráúrá o ó fi hàn pé mi ò tún yín jẹ o bí alákan bá fọ́ká èwo ló fẹ́ mú ìwé ìrántí tètè mú kan bẹ́ẹ̀ o olùgbàlà kan lọ fẹ́ bi dànù àpótí ẹ̀rí sẹni tí ń gbé àpótí ẹ̀rí o.

gbogbo ẹyin ti ẹni ori ofe lati pade lago meji loni wa gbogbo ona de akobo oju ni latakobo emu okada tabi maruwa eni olu apostle tabi gbongan eri iwaju le lan leyin e ja pade ma anoint gbogbo ese to ba debe loni gbogbo bi te ba te olorun ko gba fun yin a lo olorun ko ma ba wa lo ogun tolorun se ko ni gberi mo ipinle oyo oni baje nigeria oni daru o ola ba wa to igbagbo igboran igbesere ni se oleyin rugbin ko pe mi 08169537433 why to se gan ni en te wa loju opo apostle tekobo on facebook tabita o tekobo lori facebook apostle tekobo lori tiktok ati 32fm94.9 ati pada fẹyin ẹ lori facebook wa elio ese gan ni adegoke ose gan ni ẹja pàdé laago méjì wọn ba ti ọlọrun ba fún wa ní orí ọfẹ láti ríra wa ẹ kó tíkẹẹtì dání o bá àtijọ mẹjọ tó bá wa sanwó tíkẹẹtì a lè bẹrẹ sí ní pé àwọn èèyàn kájọ jàmàlà lọndì 29 orí ọfẹ kristi kò máa bá wa lọ gbogbo bí ta bá ti tẹ ọlọrun kò gbà fún ìṣẹdá rẹ ò ní gbàbọdé ò ní ṣílẹ ẹnikẹni tí èmi kú lékiri mo fẹ́ dànù pẹ̀lú rúgbìn ìwé ìrántí ọ̀lẹ́ ọmọ kò sọ gbogbo aláboyún kò bí wẹ́rẹ́ atomi àtòróró àṣẹ májẹ̀mú kò bá rìn 08169537433 àfìjọba ọ̀run ṣe fàjẹ́ o ìgbàgbọ́ ìgbọràn àti ìgbésẹ̀ rẹ̀ ní ṣe wáyé tó yá àdúgbà láyọ̀.

0: mọ̀ ni ó pọ̀ ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀.
1: Ó ṣe Ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.
2: Hello everyone, my name is Shola Alifin.

Ọlọ́run eléti gbọ̀ngbàròyé. Arúgbó ọjọ́. Ológo dídán. Àpọ̀mọ̀ má wẹ̀yìn. Àpọ̀mọ̀ má jábọ́. Arúgbó ọjọ́. Kábíyọ́ ò sí. A lè wí lè ṣe. A lè ṣe lè wí. Olùmọ̀rọ̀ ọkàn. Ọlọ́run lánàá lónìí àti ní ọjọ́ gbogbo. A wí máyẹ̀ ẹ̀rùn ọba ńlá tí ń fọba jẹ. A tó rí ẹni tí ò sun wọ̀n ṣe. Ọlọ́run tó ń ṣí tí ẹnìkan kò lè tì. Ọlọ́run tó ń ti tí ẹnìkan kò lè ṣí. Ọba ńlá tí ń fi ọba jẹ. Ọlọ́run tó ń mú rírí jáde nínú àìrí. Gbanigbani, aládé ògo, olùgbọ̀wọ́ wa. Ọba tó ń ṣílẹ̀kùn, ọba tó ń tì. Ọlọ́run tí ó ń sọ ẹkún dẹ̀rín. Kábíyọ́ ò sí. Ọlọ́run tó ń sọ ọmọ ẹrú tó máa ń fi wọ́n jọba. Tó ní kán máa jókòó ti ọmọ aládé. Kábíyọ́ ò sí ẹlẹ́rù níyìn. Eléti gbàròyé. Ẹlẹ́bùrú ìkẹ́. Ọlọ́run àṣepé wa. Kábíyọ́ ò sí àìkú, àìsá, àìdíbàjẹ́. Olùpèsè, olùlànà, olùdáǹdè, olùwòsàn. Ọlọ́run tó ń bẹ títí ayérayé. Ẹ̀yin náà láwọn máa yìn. Ọba àìní pẹ̀kun.

0: ṣẹ́jú ní ká gbé sí rédíò mi. 32 FM ti wà òkè.
1: Bóde chance lọ́tò láńtà, nígbàkúgbà tá bá jẹ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
2: Gbogbo oníbàárà Golden Chance Lotto, ẹkú àdúró ti wà. Lóòrèkóòrè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Golden Chance Lotto, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kí wọ́n tún máa bèrè nínú ẹ̀. Níbikíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mú ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto, iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà. Láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kandí kan. Iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ là wọ́n sanwó tó sì hàn kedere fáyé láti gbà yíwá. Wàrà sẹ́sà ni winnings. Ìdíre ti lè ṣe Golden Chance Lotto. Fíjì aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
3: Tó o bá fẹ́ di alágbàtà wa, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 070-3397-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
1: Nígbàkúgbà tá bá jẹ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
2: Golden Chance Lotto, ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.

God lo bo ka mole o lo ba woju olorun titi pelu hurimu olorun ko olorun oyoju o sunrun osan o sunrun tojoro to fi mota sale pe boya olorun aje soro iyun loju ala bo se lo ala lati ba jacob soro iro olorun o wi nkan kan loju ala oro yin boro mi o woju olorun nipase emi mimo ninu awon woli ibi pelebe ohun na la bebe fi lele igba tese ohun aigboran iyun ese aigboran sase olorun to mu koluwo oko ni saulu ba panada lo ba boko gumi lo owa woro ko fi sada odile aboku soro se ri opo awon eyan ti se woli nbu awon te fe ka awon eyan mo bo won bi orisa igbese saulu na ni won gbe ilekun le awon emi aimo ni won re kan pe kawon emi aimo ko ra won lowo kawon o le mo mo ohun to soku si gbogbo eyan ngba ti won ba nwa emi aimo ka bi saulu na ni won ti se won parada won si mu aso mi won mu wo orugajo ni won fi ririn ajo si jobo okunkun bi an ba wa gbagbara ni gbimo okunkun tan won bere si ni wasu bi o si se mole bi an ba ti parada ti an gba so wo li wo awa o si ni mo korisi aso meji ni won wo o oto laso ti won wo lori aga wasu lojumomo oto laso ti won wo bi an ba re pade okunkun nibi ti won ti gbagbara ti won fi sise iranse woli nibi ki won mo parada lati nu igbimo okunkun sise imole ni won fi to satani baba won ti bibele soro re ni iwe corinthi keji ori kokanla ese ikenila ohun to wire o wi pe ki se ohun iyanu nitori satani ti kara re in parada di angeli imole e dakun o e farabalẹ kiyesi awọn gbólóhùn to wa ninu awọn ẹsẹ ti mo fẹ tọka si inu 1 Samuel chapter 28 yi o iyun eti mo n satupalẹ re won ẹsẹ keje re e gbọ bo se wi mo fẹ kẹ kiyesi awọn kankan nbẹ ẹsẹ keje re re o saulu si wi fun awọn ọranṣẹ re pe e ba mi wa obinrin kan ti o ni ẹmi aboku sọrọ emi o si tọlọ e ba mi wa obinrin kan ti o ni ẹmi aboku sọrọ emi o si tọlọ emi o si beere lọdọ rẹ awọn ọranṣẹ rẹ si wi fun pe wo obinrin kan ni ede endori ti o ni ẹmi aboku sọrọ e wa gbọ ti saulu wi fa aboku sọrọ iyun lẹsẹ kẹjọ nigba to dọdọ rẹ fi ẹmi aboku sọrọ da nkan fun mi be ba ki san gbolohun daada e ri pe ohun ti o fi ran saulu ohun loku nipasẹ ẹmi aboku sọrọ abẹyin o kiyesi awe tun wi ẹmi aboku sọrọ nu awọn ẹsẹ oni eyi to wa tumọ si pe awọn ẹmi kan nbẹ ti wọn ma lo awọn oku nipa ki awọn oku ki wọn ma rira fawọn tabi ki wọn ma so asọtẹlẹ fun wọn kawọn o si wa ma so ohun gbifọ fawọn eyan bo se ri gan nu o awọn kan nbẹ ti wọn pera wọn ni woli wọn a pẹ ẹmi mimọ lo wi bẹẹ ẹmi mimọ si kọ o àwọn náà mọ o wọn mọ pé ẹmí tí ń sọrọ fáwọn kì í sẹmí mímọ ẹmí àìmọ tí gbohùn lẹnu òkú ni tí ó wà á mọ sọ tó kù wí jáde lẹnu àwọn atọkùn wọn tí ń fira wọn pé wòlíì wọn mọ pé béèrè tí ó mọ jàgùdù lọkàn yìí ni wípé ṣé bíbélì fìdí rẹ múlẹ sá pókù tó ti kú ó tún lè padà wáyé ni rárá o kì í ṣe pókù ó padà wáyé ẹmí rẹ ni ó kàn wọnú èèyàn ìyún èèyàn tó bá pè wọnú ayé rẹ láti mọ lò fún ìríran ohun àsọtẹlẹ nígbà ṣe pé àwọn òkú kan ń bẹ tí wọn ti yọǹde ẹmí wọn fẹsù nígbà tí wọn ń bẹ láyé àwọn èèyàn tí wọn ti bẹsù jẹ tí wọn ti bẹsù mu tí wọn ti bẹsù dámájẹmú nígbà tí wọn ń bẹ láyé bírú wọn bá kú èṣù lọlẹmí wọn irinṣẹlẹmí wọn jẹ fẹsù bọ bá ṣe wù ú òun ó sì ṣe máa lò ó títí tí ó fi di ọjọ ìdájọ níbi tí wọn ó ti wá jọjọ náà kẹwù lọrùn àpáàdì ohun tí mo wí kì í mọ̀ ṣàròbàjọ bíbélì lọ́mọ fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ẹ̀yin ajẹ́ ẹjẹ́ awonú òwe àìsáyà orí kẹjọ ẹsẹ̀ ìkọkàndínlógún ohun tó wí rèé o nígbà tí wọ́n bá sì wí fún yín pé ẹ wá àwọn tí ń bá òkú lò àti àwọn oṣó tí ń kẹ́ tí sì ń kùn kò á yẹ kí orílẹ̀-èdè kí ó wá ọlọ́run wọn ju kí àwọn àlàyé máa wá òkú lọ ẹsẹ̀ bíbélì tẹ́gbọ̀n ọlọ́run ló wí bẹ́ẹ̀ ó wí pé àwọn kan ń bòkú lò ó wí pé àwọn àlàyé kan ń wá òkú ó fi hàn pé ọlọ́run mọ̀ wípé àwọn èèyàn kan bẹ tí wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn òkú èyí tó túmọ̀ sí pé nígbà táwọn òkú yìí kú àgọ́ ara wọn ni wọ́n sin o ṣùgbọ́n ẹ̀mí wọn ń ráre káàkiri lọ́wọ́ sàtánì tí sàtánì wá ń lo àwọn ẹ̀mí òun láti fi
láti fi dínà ọdẹ àkúlébe lò ṣé bí wòlíì sámúẹ́lì ni wọ́n pè jáde ṣé sámúẹ́lì náà tẹ̀mí rẹ̀ fún sàtánì kó tó kú ni bẹ́ẹ̀ kọ́ o kì í ṣe sámúẹ́lì ni wọ́n pè jáde ìdí ni wípé inú bíbélì òyìnbó familiar spirit ni wọ́n pilẹ̀ pé kì í sàbùkù sọ̀rọ̀ sọ́ọ̀lù ọ̀sọ́ pé òun fẹ́ lọ bá ẹ̀mí mímọ́ lọ́dọ̀ sámúẹ́lì n tó wí ni pé òun fẹ́ lọ bá familiar spirit láti mọ kí ni ọlọ́run wí ó fi hàn yí pé familiar spirit sì ní kì í gbénú ayé sámúẹ́lì kó tó di kó kú ìyẹn ló fi jẹ́ pé kì í kúkú ṣe sámúẹ́lì gan ni ọjàde wá ṣùgbọ́n àlàyé ibẹ̀ yẹn kò nídìí kí n lọ púpọ̀ nbẹ o torí wípé sámúẹ́lì ni sámúẹ́lì kọ́ kò ṣe pàtàkì nínú ẹ̀kọ́ tòní nítorí kó mú wàá dàbí ẹni pé mo fojú ọ̀nà lẹ̀ wá mo torí bọ̀ pé mo yàbàrà mo bó kogò mí lọ ẹ jẹ́ mójútó ètò ṣe pàtàkì fún yín lọ́nà àti dáwọn wòlíì èké mọ̀ àmọ́ mò ń bọ̀.

nigba to ku ba ku tan imo nipa ana oni atola amo di mimo fe mi re tori lede yoruba ebora ni won pe won awon te eyan omo awon amo omo awon to ko je oye eyan amo oye won idire ti satani to fi mo gba won laye lati sasiri ohun ti o sele fa won to ba to bi satani se fe ki won to lo fi mo so asiri ohun ti o sele fun won ka won eyan ki won le ma fe mi oku sise alaye ki won ma fe mi e mo sise mimo ki won je aboku soro ki won ma wa pera won ni woli ni won fi gba lati wonu egbe nibi ti won o ti fomi ti won fi we oku atawon nkan kan lara oku ti won wa gbe ni egbe okunkun ti won o si sedudo fun won opo won ni won sun ni boji nitori ajoji emi ati riran ati mo so asotele bi o ba ti wa pade ise fun won tan lemi oku yo ba wa mo gbe nu won yo mo gbe nu won riran fawon eyan yo si mo so asotele lenu won iru won ohun le de waju won fugba akoko ti won o ti ri yin won o ti ri yin ri o e de be fugba akoko won o so to sele sin loju ona iyun ko to di pe dodo won gbogbo egbe si aye yin lana ni won salaye fun yin ibe ta aye yin de duro loni gbogbo e won so fun yin aton ti o sele bo ba dola ni won salaye re lai fololo fohun bi o ba nsoro gbogbo ti won ba si wa wi nipa egbe si aye yin patana ko ni ta se o awon sele je ba si so pe yo sele yo sele nto to o yo wa mo se yin ahin eyi te ba wa wi nipa oju aye yin lola yo ri bi won se wi ni o wa mo se yin ka ye fi se ri imo ati ra awon woli eke ti fe mi awon okuriran ko ya to ti ta awon okun ni meji elemi aimo ti won ma lo re gbagbara ni boju oku te wa pade jesu lai ri jesu ri won so ru eni ti jesu se won so nipa se iranse re o ye jare ni iwe Matthew ori kejo ese ikeji din ni ogbon si ese ikokandi logbon Matthew chapter 8 verse 28 to 29 ka lo re wo ohun ti mo wi hun n to wa nbe re nigba ti o si di apa keji ni ile awon gesini awon okunrin meji elemi esu pade re won si ti inu iboji jade wa won roro gidigidi to be ti enikan ko le koja ni ona ibe si wo won ki gbe soke wipe kini se tawa ti re jesu iwo omo olorun iwo wa lati da wa loro ko to asiko egbona ta lo so fun awon okunrin yi pe jesu do ko eni ti o pade ta lo so fun won yi pe omo olorun ni bawo won se mo pe yo da won loro boro awon woli elemi aimo to gbagbara ni boju oku boro ti won na se ri ni o boro won na se ri nu se bo omo joto olodo woli lai ti soro re o ti daruko oya ati baba re o so bi to ti nbo o so ntanikan omo nipa aye re fo lo ba wa ro pe uli lo ba pade lai mo pele mi aboku soro ni beyan ba riran ti ran to ni ise bo ba nsu aso tele ti nse bi imo na wa ke to mo wa ri furu won pe woli o to le ri ko to di pe mo gbe e mo gbo jinijini ta mo gbo jinijini tele won leyin gege bi a ri nu rode olumoran okan kẹ tó so wọn dò sàkúnlẹ gbọ tẹmọ takole lórí sẹ gbàgbé ọmọbìnrin aríran ohun alásọtẹlẹ tí mo sọ nínú apá kejì ìdánilẹkọọ yìí ẹni tó jẹ pé ìran tó bá rí dandan ni kọsẹ o àsọtẹlẹ tó bá sọ kì í tà sí bẹẹ nípasẹ ẹmí àìmọ òun ní sì fi ríran ni fi sọ àsọtẹlẹ sẹ gbàgbé ọmọbìnrin tí mo sọrọ rẹ nínú ìwé ìṣe àwọn àpòstù orí kẹrìndínlógún act of apostles chapter 16 ẹsẹ̀ kẹrìndínlógún sí kejìdínlógún rẹ̀ verse 16 sí 18 rẹ̀ wípé ó sì ṣe bí àwa ti ń lọ sí ibi àdúrà náà ọmọbìnrin kan tí ó ní ẹ̀mí àfọ̀sẹ́ pàdé wa ẹni tí ó fi àfọ̀sẹ́ mú èrè púpọ̀ fún àwọn olúwa rẹ̀ wá òun náà ni ó ń tọ pọ́ọ̀lù àti àwa lẹ́yìn ó sì kígbe wípé àwọn ọkùnrin wọ̀nyí ní ìránṣẹ́ ọlọ́run ògógó ti ń kéde ọ̀nà ìgbàlà fún yín ó sì ń ṣe èyí ní ọjọ́ púpọ̀ ṣùgbọ́n nígbà tí inú pọ́ọ̀lù bàjẹ́ tí ó sì yí padà ó wí fún ẹ̀mí náà pé wọ́n pàṣẹ fún ọ ní orúkọ jésù kristi kí o jáde kúrò lára rẹ̀ ó sì jáde ní wákàtí kan náà gbogbo ẹ̀yìn tí wọ́n ń fẹ̀mí àìmọ́ tí ẹ ń fi ríran sí tẹ wá torí pé ìran tí wọ́n ń rí tàbí àsọtẹ́lẹ̀ tí wọ́n ń sọ pé ò tà sí bí ọba ṣe wí gan ní rí àṣìṣe ńlá lẹsẹ o tẹ bá torí pé nìkan mo yún gbin inú ìkarahun tẹ rò pé wòlíò tọ́lẹ̀ bá pàdé pẹ́nìkan ríran
tabi oswa tabi oswa sotele iran ata sotele re ko si wa ta si iyun o mo so di woli olohun awon eyan tin riran tin swa sotele ni pe mi aimo ta sotele ati ran won si nse

ti e wa bi ni ese wo ni nbe ninu keyin orodo wuli eke ko lo re mojo waju re atasi ri ogun tin ja gana o wuli eke ko wuli eke ani ki won sa ti ran so luwa re o se o se won kuku ran to to akoko bi an ba fe mi e mo ran fun yan eya eso to lo n pa lase fa adamu ati efa pe won ogbodo fowo kan debi ti won o je mo ni eso ohun le suwa fun won je ki won o le mo rere ati guguru be ba gbagbe iwe genesis ori kata ise kerin si karun n to wire o ejo na si wi fun obinrin na pe eyin ki yo ku iku kiku kan nitori ti olorun mo pe ni ojo ti eyin ba je ninu re ni oju yin yo la eyin o si dabi olorun eyin o si mo rere ati buburu seri ninu eto olorun lati bere opolopo nkan lo fi pamo fun wa ti o se ta ati fi han omo eniyan fun idi kan tabi omiran boya ngba tin ba tesiwaju won mo salaye fun yin dada asiko to fun mi labala ben loni sugbon nti ete olorun ni pe ohun ti n ba fi han o ni ko mo eto re gege bi omo olorun ko mo nkankan ko ye ko mo nkankan nipase imo lati bi kibi yato fun ti olorun ba fi han o ara nti esu fi tan adam ati efa je niyan o oju yin o la e le ri na funra yin e ni imo rere ati buburu e mo bo le tin bo ibo le nlo ojo waju yin ona wo lelegba ti o fi ro yin lorun ni kete ti won jesu itan ni an ba bere si ni ri wipe awon wa ni ihoko won ri pe awon wa ni ihoko eyin na mo tan o ladamu ba safara to ba fara pa mo sabe igi nigba to gbo won olorun ohun ti olorun bere ni wipe nibo ni iwo wa o wipe emi sapamọ tori pe mo wa ni ihoko olorun wa bere pe ta lo wi fun o ta lo fi imo e han o ta leni ti n ba o soro ta lo so n temi o so fun o dajudaju o ti je ninu eso ogi naa ti mo ni iwo ko gbodo je gbogbo enikeni ti n wa imo ka nibi ti olorun o fi mo si tabi ti o fe mo ti olorun o se ta ati je ko mo iru eni bẹẹ ọ n sẹbùrù ni o láti mọ bó o lọjọ iwájú rẹ ó sì rí léètọ́ náà ń ṣe lọ́jọ́ òtútù pamọ́ fún ẹnikẹ́ni bírú ẹni bẹ́ẹ̀ bá wàá mọrú nǹkan tọ́mọ̀ yẹn n ti kò yí ọ̀pọ̀lọpọ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tẹ́ ẹ mọ́ mọ̀ yẹn ìmọ̀ búburú ni rere ìbẹ̀gẹ́ ò tó nǹkan ẹ rí nígbà tí n bá tẹ̀síwájú so nítorí ìdí èyí olólùwọ́ fi pa láṣẹ fún gbogbo ẹni tó bá jọ́mọ rẹ̀ pé wọn ò gbọ́dọ̀ gbà kí wọ́n fẹ̀mí àìmọ́ ríran sáwọn o èyí gan sì ni ẹsẹ̀ tí sọ́ọ̀lù dá tó sokùnfakù rẹ̀ bí ò bá ṣe pé ọ́ tó ẹ̀mí àìmọ́ lọ olúwo ò ṣetán láti jẹ́ òkú ẹ wo àkọọ́lẹ̀ rẹ̀ nínú ìwé chronicle kínní orí kẹwàá ẹsẹ̀ ìkẹta sí ìkẹrìnlá first chronicle chapter 10 verse 13 to 14 n tó wà bẹ́ẹ̀ rẹ̀ o bẹ́ẹ̀ ni sọ́ọ̀lù kú nínú ẹsẹ̀ rẹ̀ tí ó dá sí olúwa nítorí ọ̀rọ̀ olúwa tí òun kò kíyèsí àti pẹ̀lú nítorí ọ̀rọ̀ rẹ̀ béèrè ọ̀ràn lọ́wọ́ agbókùúsọ̀rọ̀ láti ṣe béèrè kò sì béèrè lọ́wọ́ olúwa nítorí náà ni ó ṣe pa ó sì yí ìjọba náà padà sọ́dọ̀ dáfídì ọmọ jésè mo fẹ́ kẹ́ ẹ kíyèsí n tó pilẹ̀ ṣekúpa sọ́ọ̀lù gan kì í ṣe pé torí pé ẹ̀sẹ̀ àìgbọràn àkọ́kọ́ ṣùgbọ́n nítorí pé ó tún lọ rè é béèrè lọ́wọ́ agbókùúsọ̀rọ̀ bíbélì pé kò sì béèrè lọ́wọ́ olúwa ẹnìkan mọ̀ pé ṣùgbọ́n béèrè lọ́wọ́ olúwa ọ̀dá lòun n tó yẹ kó ṣe ni wípé kó béèrè fún ìdáríjẹ ẹsẹ̀ èyí tí máa dìyàn létí tí kì í jẹ́ kéèyàn gbọ́n olúwa èyí tí máa bòyàn lójú tí kì í jẹ́ kéèyàn ríran bíbélì pé ọwọ́ olúwa ò kú láti gbani bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò dí láti gbọ́ ìgbé wa ẹ̀sẹ̀ wa ló yà wá sọ́tọ̀ bí ọmọ ọlọ́run bá wà tí ò gbọ́n ọlọ́run mọ́ tí ojú rẹ̀ fọ́nú ẹ̀mí ẹ jẹ́ ọyẹra rẹ̀ wò àfàìmọ̀ kọ́mọ sí wípé ó ti dẹ́sẹ̀ torí ẹsẹ̀ lílọ rèé fi ẹ̀mí àìmọ́ béèrè ọjọ́ iwájú ló ṣe kú pa sọ́ọ̀lù gbogbo ẹnikẹ́ni tí ń tọ wòlíì èké lọ tí wọ́n ń fi ọjọ́ ọ̀la àti ìran hàn irú ẹni bẹ́ẹ̀ sì ń kú nígbà tí ó rò pé òun wà láàyè torí pé ó ń jẹ èso àìgbọdọ̀ jẹ olúwa kórira kí a fi ẹ̀mí àìmọ́ ká fi ríran tàbí sọ àsọtẹ́lẹ̀ fún ènìyàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò ní mọ̀ torí pé wòlíì náà ni wọ́n rò páwọn lọ rèé sábà bẹ́ẹ̀ wọn ò sì mọ̀ yí pé àwọn tẹ̀ ń pè ní wòlíì yìí ṣe wòlíì o ẹlẹ́mìí àìmọ́ agbókùúsọ̀rọ̀ ni wọ́n tí wọ́n ti gba agbára níbojú òkú tí wọ́n fi ń ríran àìtàṣe ṣé bí ẹ̀mí àìmọ́ bá wá ríran tí ọba rí bẹ́ẹ̀ sọ wá fihàn wípé ọlọ́run ni kì í mọ̀ sọ ọlọ́run mo ti ṣàlàyé yìí ní ẹ̀ẹ̀kan ọjọ́ ti ń lọ ẹ jẹ́ kí n gbìyànjú àti tètè mú
ìdánilẹ́kọ̀ọ́ ìwásókùn nípa pé kí n jẹ́ kẹ́ ẹ wo nkankan ṣe rí gbogbo ẹni tí ń wá ìmọ̀ tí ò yẹ kó mọ̀ ká gbogbo ẹni tó fẹ́ mọjọ́ iwájú rẹ̀ gbogbo ẹni tí ń wá ìran àti àsọtẹ́lẹ̀ wòlíì tí kìí ṣe pé nípasẹ̀ ẹ̀mí mímọ́ n ló fi rí tó bá lọ rèé bọ́ sọ́wọ́ àwọn ẹlẹ́mìí àìmọ́ njẹ́ ẹ mọ̀ pé n tó pọ̀ nínú ìran tí wọ́n sọ fún yín òun ni ìran búburú ẹgbọ́n ìran tí wọ́n sọ fún sọ́ọ̀lù inú fọ́sà mẹ́ta 28:19-20 ohun tí ẹ̀mí àìmọ́ wí fún rèé o olúwa yóò sì fi israel pẹ̀lú ìwọlé àwọn filistini lọ́wọ́ ní ọ̀la ni ìwọ àti àwọn ọmọ rẹ ọkùnrin yóò pẹ̀lú mi olúwa yóò sì fi ogun israel lé àwọn filistini lọ́wọ́ lójú kan náà ni sọ́ọ̀lù ṣubú gbọ́rọ̀ bí ó ti gùn ẹ̀rú sì bá gidigidi nítorí ọ̀rọ̀ samueli agbára kò sí fún un nítorí kò jẹun ní ọjọ́ náà tọ̀sán tòru ṣebíwọ náà mọ̀ pé tẹ́ ẹ bá dọ́dọ̀ àwọn wòlíì bẹ́ ẹ fẹ́ rìnrìn àjò wọn lọ́nà ò dáa ṣebọ́ ọmọ wípé bẹ́ ẹ bá lẹ fẹ́ ṣènáwó wọn ni ẹ mọ̀ ṣe torí pọ́nà ò dáa ọmọ pé wọ́n fọ pé tọ́ ọ bá lọ sọ́dọ̀ àwọn òbí rẹ wípé wọ́n pa ó jẹ ẹ mọ̀ wípé àwọn ọ̀ràn bí ẹ̀rù ni wọ́n fi ń hàn yín bíbélì pé ẹ̀rú sì bá sọ́ọ̀lù gidigidi nítorí ọ̀rọ̀ samueli agbára kò sí fún un mọ́ kò jẹun ní ọjọ́ náà tọ̀sán tòru ọmọ yẹ àwẹ̀ tí wọ́n ti dà ó sí lọ́dọ̀ àwọn wòlíì wọn ní ọgbà àwẹ̀ nìkan méje àwẹ̀ funfun àwẹ̀ pupa ó sì jẹ́ wípé ọ̀rọ̀ àlàáfíà kò sí lẹ́nu àwọn wòlíì tí yín ẹ kíyèsí wọn o ẹ kíyèsí ara àfàìmọ̀ kí wọ́n mọ̀ jẹ́ wòlíì èké nǹkan kan bẹ́nu ẹsẹ̀ wọn ṣe nígbà tí ẹ̀mí yẹn parí ọ̀rọ̀ rẹ̀ ó wípé ní ọ̀la ni ìwọ àti àwọn ọmọ rẹ ọkùnrin yóò pẹ̀lú mi níbo lẹ̀mí àìmọ́ ti wá torí pé sọ́ọ̀lù di agbókù sọ̀rọ̀ ibi tí ẹ̀mí àìmọ́ ti wá ni sọ́ọ̀lù náà ó parí ayé rẹ̀ sí ẹ sì mọ̀ wípé ipò tí nígbà tí samuel kú gẹ́gẹ́ bíi wòlíì ipò tí ó wà níbi ìsinmi

àwọn tó ń retí ìdájọ́ ni gbogbo ẹ̀mí àìmọ́ ẹ̀mí abókù sọ̀rọ̀ ibi tí wọ́n wà tí wọ́n dúró sí ọjọ́ ibi tí wọ́n ti ń retí àti bọ́ sínú náà ọ̀rọ̀ àpáàdé ṣùgbọ́n àlàyé bẹ̀rù wọn ò láǹfààní láti yìn lónìí ṣùgbọ́n tí mò ń jẹ́ kẹrin ni wípé gbogbo ẹni tí bá ń wá wòlíì èké ká tí wọ́n fẹ̀mí àìmọ́ bá sọ̀rọ̀ ọjọ́ iwájú rẹ̀ léwu o torí pé àfàìmọ̀ kó ń pa kó mọ́ darapọ̀ mọ́ ẹ̀mí àìmọ́ ó wípé ní ọ̀la ni ìwọ àti ọmọkùnrin rẹ yóò pẹ̀lú mi níbi tí ẹ̀mí àìmọ́ wà ẹ jẹ́ mọ́ gbìyànjú àti dágbére lọlé ẹ mọ́ lọlé a jẹ́ pé títí ọjọ́ mẹ́jọ ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò wa yìí olúṣọlá adésóyè ẹ pè mí sí nọ́mbà mi tí ẹ máa ń pè mí sí 08065930261 lẹ́ẹ̀kan sí 08065930261

0: God is everywhere. In your heart, in your church, and on your radio. Stay tuned to Gospel Cruise on 32 FM 94.9.
1: We'll be there. God will be there. God is everywhere. Guitar.
2: Ìkànnì adẹ́rìn pòṣónú.
3: Ẹni ọwọ́ sẹ́wọ̀n bàbá wa. Ẹ sọ fún Ọlọ́run. Olúwa gbogbo kùdìẹ kúdẹ ẹnu ayé bàbá wa. Olúwa sọ de pẹ̀tẹ́lẹ̀. Olúwa bí bàbá wo. Olúwa wo bàbá palọ.
4: Bàbá ẹ̀hún gbolúwa bí. Bàbá ẹ̀hún gbolúwa bí.
5: Dádì ẹ̀yin ni sa.
4: Èmi.
5: Bẹ́ẹ̀ni sa.
4: Lúwàdúrà wèrè olè gbà.
5: Dádì bẹ́ẹ̀ni sọ jàmí ni.
4: Ẹ̀mí wèrè olúwa náà tó ń dẹ tó ń dára tó ń gbà.
6: Ọjọ́ gbogbo kìkì ẹ̀rín.

0: ọpẹ lo ye wa ẹjẹ adupẹ ẹda ti o dupẹ o ku sowo nto hun oni ọjọ kọkàndínlógún oṣù keje ọdún 2026 lẹyìn ikú Jésù Olúwa wa ìyìn yíyọ ògo yíyọ ọlá yíyọ gbogbo ẹ náà la kúkú dá padà sọ́dọ̀ rẹ torí wípé gbogbo orí ọ̀fẹ́ àti ọlá àti ògo tí èṣù bá ṣe fún yàn ọlọ́run náà ni ó padà wàá gboríyìn rẹ owó tí ẹ lè ṣù tí ọlá tí èṣù lè ṣe fún yàn tí ò ní lẹ́yìn tí ọlọ́run bá ṣe náà ní mórí dí yọrí sí rere àwa wá dúpẹ́ lọ́wọ́ elédùà ọba tó dá wa síta fi rekende wọlé fakorede ló kọ tèmi o lórí ètò tá a pè ní orin ìgbàanì oyin wọlé wẹrẹ ẹ rí i pé bàbá fẹ́ pe orin ìgbàanì àjọ pé ayé àjẹjọ àjọ pé o ṣùgbọ́n lónìí àjọ pé wọlé ni oyin àgbẹ̀dúdú orí òkèlé àkùkọ gàgàrà ó ti ń kọ báyìí.
1: ẹyin ara lè ṣe dáadáa lẹ wà ṣàlàáfíà ni a kú ìsinmi ò ní o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bá ṣe máa mú wá sí ti gbọ̀nyìn ní gbogbo ọjọ́ mẹ́jọ asúnṣídé lórí ètò yìí ètò wa orin ìgbàanì orúkọ tèmi ò yí padà oyinlọlá ọlágbẹ́nro ni.
0: adúpẹ́ lọ́wọ́ elédùmarè ẹ jẹ́ abẹ́rẹ́ o àràrà dádó ìkànnì 32 FM
1: laughter house lawa
0: 949 níbẹ̀ lawa laughter house ní premier hill mọ́kànlá mbàdàn òsánà olùbùkún nífẹ̀ẹ́ni tó ń bọ̀ wá lórúkọ olúwa.

The joy of the Lord is unlimited. Am I not correct? Ẹ̀wò Jésù ṣeun o, torí wípé nínú yìn náà láàfin kọ́kọ́ wọlé, ẹ ti mọ̀ pé orin ìgbani, orin ìyìn, ó wà ń bẹ̀. Ìdánilọ́kànle, ó wà ń bẹ̀. Ìrònúpìwàdà, ó wà ń bẹ̀. Jésù ṣeun o, tó rà mí padà.

bẹ́ẹ̀ bá ń wo àwọn set of tó ń kọrú orin yìí bàbá mú bàbá wa sọ lárúti yìí a mú bàbá wo ojú adé àti bàbá wa tó kọ ọlọ́run ṣe mí o àájù náà lónìí àwọn accordion singer.

lóni gbogbo agbára. Orin ìgbani wọn ò lè máa mú ọ̀rọ̀ bíbélì wọnú ẹ̀ yàtọ̀ sí kúlúbele. Bàbá mi lóni agbára Prince Debo Apostle Prince Dr. Debo Ojúbuye. Bàbá olóore Jésù ìwọ ni màá sìn, èṣù ní mú ní dẹ́sẹ̀, Olúwa kó yà wá yà sí tàá ni. Ohun tún dáa.

ọ̀pọ̀ ni kò mọ́ fàyè lẹ̀ kò mọ́ jẹ́ kí ti ẹni tó ti bàjẹ́ ẹni títí ẹ ti bàjẹ́ kọ wá ẹ mọ́ wàá gbàgbé o a fẹ́ lọ sí ìpolówó ọjà ó di aago mẹ́fà ká tó kásẹ̀ ètò ńlẹ̀ o ẹ dúró bẹ́ẹ̀ mọ́ yípo ńbẹ o bá a bá polówó ọjà tán àtúnpadà bọ̀.

0: mọ̀wulẹ̀ pàjọ́ lórí ọ̀pọ̀n kan ọ̀ mọ̀rin ọlọ́run ló ní ayé ìsẹ̀ lọ́wà orin ìgbaniláwà ẹ wo ọlọ́run ṣe èmi o èmi sì fẹ́ gbẹ̀san tèmi sọlọ́run ọ̀sẹ̀ wọ́sà
1: kò ṣe
0: ọ ọ̀sẹ̀ èmi o èmi fẹ́ gbẹ̀san bí ó kè mẹ́ mọ̀ ń bọ̀.

0: ìbéèrè lèyí o kádára wa lóhun bẹ́yẹn ìyín ni wọ́n fi mọ́ fi nọ́mbà ta pé ká mọ́ pèrà wá sí àkíyèsí pé ta lè yan ọlọ́run ìbéèrè ni àbíbò káti ẹ̀ mọ́ fi orin ìgbani náà ká mọ́ fi bèrè ìbéèrè lọ́wọ́ wa pé ta lè yan ọlọ́run báyìí 0705549 tàbí 0807-97-949 Hello
1: Yes ma
0: Ìsinmi ni o.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni, a bá iṣẹ́ ìránṣẹ́ lọ síwájú.
0: Iṣẹ́ ìránṣẹ́ ni. Ẹ ṣe mà.
1: Látọjọ́.
0: Ẹ ṣe mà mi, ń gbọ́ ta lè nìyàn Ọlọ́run. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ń kọ́ máa. Ẹ gbà á ní ti kú àti yè. Lorúkọ Jésù ẹ ò ní padà.
1: Amen.
0: Thank you so much, ma.
2: Yóò kó ń da pé wọn kò mọ Ọlọ́run.
0: Hello.
3: Hello, ẹ kúrò lẹ.
0: Ẹ mà kúrò lẹ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè yìí o.
3: Mo gbé Emmanuel láti owó dé àpáta.
0: Láti owó dé àpáta. Ẹ dási.
3: Jésù bá ti sọ, ó ní ìjẹ́ ò lè bá gbàgbọ́ láyé rí.
0: Ó béèrè bẹ́ẹ̀.
3: Bẹ́ẹ̀ni. Ó dẹ̀ ní ilé ilé òun ìdájọ́ ti máa bẹ̀rẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
3: Ǹjẹ́ ta ló ta lè yàn Ọlọ́run àtàwọn pásítọ̀ ńlá ńlá ẹ̀ àtàwọn ọmọ ìjọ.
0: Gẹ́gẹ́ bí níyà Adédọ̀kun ti béèrè.
3: Bẹ́ẹ̀ni ta lè yàn Ọlọ́run nínú wa.
0: Ẹ̀yin náà ẹ̀ dáhùn báyẹn.
3: Ọlọ́run kó fúnra gbàgbọ́ wa kó hàn gbàgbọ́ mi lọ́wọ́.
0: Amen. Thank you, sir. God bless you. Hello. Ẹ kúrọ̀ lẹ orúkọ yín.
4: Orúkọ tèmi ni Pélé Chelsea látàpẹtẹ o.
0: Pélé Chelsea ẹ̀pọ̀ ọjọ́ mẹ́ta.
4: Ọjọ́ mẹ́ta ni ẹ sá o.
0: Ẹ ǹlẹ́ sáà ta lè yan Ọlọ́run.
4: Ẹ rí ká máa béèrè fún àánú.
0: Àánú yìí náà ni.
1: Àánú ni.
4: Ká máa béèrè fún.
0: Àánú yìí náà ni, ọ̀pọ̀ lẹ̀.
4: Ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni ó sọ wípé ènìyàn Ọlọ́run lo. Ǹjẹ́ ta ni kọ̀kọ́ rẹ dé rí? Ta ni kọ̀kọ́ rẹ̀ dé rí? Because torí pé ìgbàgbọ́ tá a sọ pé a gbà yìí ẹlòmíín gbà fẹ́ bólú ahọ́n lásán ló wà.
0: Yẹn pé bí ìwọ bá ń sàmì ẹ̀sẹ̀ kò sẹ́ni tí ó dùn.
4: Bẹ́ẹ̀ ni.
0: Ẹni
4: tó bá máa sọ̀rọ̀ ní ìsìn ká má sọ̀rọ̀ ṣàgá máa sọ. Wọ́n ní Ọlọ́run sọ wípé ní ilé ìrìn àjò ti bẹ̀rẹ̀. Sáàrí èèyàn Ọlọ́run ti ń dègbà jùlọ sọ́ọ̀sì.
0: Tó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ àgé pépèpé torí ẹlù. Thank you.
1: Hello.
5: Ẹ̀lọ́ ẹ kúrọ̀ lẹ.
0: Ẹ mọ̀ kúrọ̀ lẹ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè wọlé.
5: Ọ̀hún ni Prọfẹ̀t Adébáyọ̀ tá ń tọ́lọ́run kò sí.
1: Ẹ káàbọ̀
0: Prọfẹ̀tì tá ń tọ́lọ́run kò sí. Tó ọ̀dà o ta lè nìyàn Ọlọ́run.
5: Ọkà láti mọ olóka ìbéèrè tí mo sọ̀rọ̀ yìí máa mi ilé tàn yín tí máa tẹ̀ máa tàn yín mi ilé kára mi. Ká so èmi mo kálẹ̀ ìmọ̀ èèyàn Ọlọ́run nínú challenges láti mọ èèyàn Ọlọ́run ẹlòmíì ti padà torí ìka yé mi dé máa Paul ní kí ló dé tó fi padà sẹ́yìn. So ọkàn ìṣesí àbẹ́sí mi pé ìṣesí ènìyàn èèyàn Ọlọ́run mi. Tó mo lè fi gbogbo ẹni sọ. Ẹ bá rẹni tí mò ń sọ̀rọ̀ yìí ẹ̀yin náà ẹ mọ̀ pé mo ti ṣe tán àpòdẹ́ gbà tí kú sí yìí náà ni. God bless you.
1: Amen.
0: Thank you, sir. Thank you, sir. 0705549 tàbí 0809-97-949 plus 234-9062-949 Hello, the caller.
6: Hello, sir.
0: Oruko yin.
6: Oruko mi ni Abdulrahman Muslim Olemi. Ṣé ń gbọ́ sá? Bọ́mọ́ láìkí program rẹ̀ di pé
0: Evangelist ni Adedokunle. Thank you so much. God bless you, sir. Eseo.
1: Hello.
0: Hello.
7: Hello.
0: Emma Kurole.
7: Kurole.
0: Oruko yin ati bi te ti pe ye o.
7: Oruko mi ni Evangelist Lalekan lati ore meji.
1: Ore meji.
0: Abawo Lalekan lati ore meji. Thank you. We are welcome.
7: Seri en to je ni Olorun.
0: Psalm 51 le nka yen o. Ibere ni won bere sa o pe ta ni eniyan Olorun. Thank you, sir.
1: Hello.
0: Hello.
8: Hello.
0: Emma, ti wole oruko yin o.
8: Lati ketunu.
0: Thank you. Tali ni yon lorun.
8: Question to be very straightforward. Any tali ni yon lorun.
0: Ben.
8: Ara, mouni ki te ki gaza. Omu ni kati ya ki su ati yon abuwe. So, di su yon. So, mwa mouni be be akule yon. E so, mwa mouni tala yon yon.
0: Yes.
8: So
0: the question is that if it's on it, I want to take it to the door.
1: Hello.
0: Hello. Hello.
9: Hello.
0: Oh, Jare.
9: Oruko mi ni Pastor Kayode Lorun.
0: Baba wa Kayode.
9: Gege bi oni te te play yen o je oni to ko se ko gege.
0: Baba wa ni Yade Doko.
9: Now this gege. Gege bi awon ni gba de ode se. Kolon ku sanu wa ko bi wa sugba. Te pe ba fe ba mo le ti le de yan Olorun ni pe eni to duro. Ninu Olorun nigba to ni ipenija tabi nigba to wa ninu challenges kan ti o fi oro aye tabi ohun aniyan aye ara re pada awon yen la le mo leyin Olorun ki se pe ati kan ba dun eyan so pe ni Olorun ni igba ti so lo ba de eyan duro to Olorun ti o se Olorun iru eni be la le mo leyin Olorun toru ko Jesu o dara fun wa
0: ami ami Olorun ran wa lowo Olorun ran wa lowo
1: Hello.
0: Hello.
10: Hello. Ekaaso sir.
0: Emo ka so oruko yin ati bi te tin pe yi o.
10: Ose Oluwa.
0: Oluwa mo ku se re.
10: Agbara je o sir.
0: Oruko yin.
10: Oruko mi ni George mo pe lati Monia.
0: E se adupe ta le niyan Olorun ka fi yen ka tun le gbadun o le gbani si.
10: Mo gbadun eto yin dada. O ma je pe ba kokon ti mo ma su le lele.
0: E se adupe.
10: Je ri ibi ti baba to ko yin e bere. Ibi ton. E se ibere kan to ko le bere yan lowo yan pe ah se yan Olorun ni e. Ta kan down pele nu pe yan Olorun ni bi o. E se ibere ton le bere down pele nu.
11: ibere to ni daru jile ni
0: e ri pe olorin yen e ri pe o dan won wo po opolopo lo subu oluso agutan gan subu
11: be ni sai be yokan ni ki yo pe e se ti e kini kan igba kan ibe yo kan gidi ni baba kan to kan yen won joku won laru ti ori yen kan to mi jade ni be ni
0: so
11: ki je pe yo kan ibe ta se omo isuma wa church njo Sunday ni
0: thank you so much. God bless you, sir. Ewo, e mo ti ja tun mo pe. E ja tun gbadun rin gbani ni won seju ti o fi pari. E ja gbadun e ja gbere mo ti pe mo pe mo e se adupe e mo gbadun e lo.

0: 32 FM ti wa oke.
1: Olúwa Ọlọ́run àpè rire ní orílẹ̀ Gígálì tó ti gbéṣẹ́ rẹ̀ dé. Bẹ́ẹ̀ ni bó ṣe máa ń ṣe nìyẹn ní gbogbo ayé àwọn ẹ̀dáwọ́ rẹ̀ tó fẹ́ láti fàyè wọn dára ire fà wọ́n lọ́wọ́ sókè lórí ilẹ̀ Gígálì nígbà tí wọ́n bá ń ké pé Olúwa Ọlọ́run àpè rire kí gbogbo ọkàn ìṣerere kó máa darapọ̀ mọ́ ikọ̀ àti ìríjú rẹ̀. Reverend Samson Akinride ní gbogbo ọjọ́ kìíní tó bẹ̀rẹ̀ oṣù láago mẹ́fà òwúrọ̀ sí méje láti wá pàṣẹ ìrọ̀rùn gbígbó orin gbà kún tó ń tàṣẹ yọrí gbogbo lóṣù tuntun èyí tí àkórí rẹ̀ tá a pè ní pípàṣẹ fóṣù tuntun ó ní ìpàdé àdúrà lágbára náà first day of the month láago mẹ́fà òwúrọ̀ sáago méje àbọ̀ òwúrọ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ Olọ́run àpè rire ló tún ṣe bẹ̀bẹ̀ nínú ìpàdé àdúrà ìrànlọ́wọ́ látòkè gbogbo ọjọ́ ajé tó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ láago mẹ́fà òwúrọ̀ sí méje òwúrọ̀ òníkẹ́ wa bá Olọ́run sọ̀rọ̀ fún gbogbo ẹni tó nílò ìrànlọ́wọ́ Olọ́run látòkè wá pẹ̀lú ẹni àmì òróró Olọ́run alàjì Reverend Samson Akinride àti àwọn ikọ̀ ìríjú rẹ̀ bàbá àpè rire tó bá wá dọjọ́ rú kejì ọ̀sẹ̀ sí ọjọ́ ẹtì ní gbogbo oṣù bẹ̀rẹ̀ látago mẹ́fà òwúrọ̀ sí mẹ́sàn àárọ̀ òní ìpàdé àdúrà èyí tá a pè ní ọwọ́ àánú end of mercy tó wà fún gbogbo onípòjípò ó nílò ọwọ́ àánú Olúwa Ọlọ́run àpè rire ní ilẹ̀ Gígálì Ọlọ́run tó yí ayé Jábésì padà kò kúrò inú ìpàdé àdúrà lágbára tá a pè ní àdúrà Jábésì òní kẹ́ ti wá gba Ọlọ́run rìn lọ́jọ́ Sátidé kejì ní gbogbo oṣù aago méje òwúrọ̀ sí mẹ́sàn Ọlọ́run ṣetán láti sọ̀rọ̀ yé dayọ̀ gẹ́gẹ́ bó ṣe rántí Jábésì lọ́jọ́ wọn ni bẹ́ẹ̀ nílé ẹ̀kọ́ bíbélì wa ó máa ń wáyé ní gbogbo ọjọ́ Ṣẹ́gun Túsìdeè láago márùn ìrọ̀lẹ́ sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ gbẹ̀rẹ́ láti fọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá nínú ìwé mímọ́ rẹ̀ ní gbogbo ọjọ́ Jímọ̀ tó gbẹ̀yìn oṣù láago mẹ́sàn àṣálẹ́ ó ní ìṣòro alágbára péré fáwọn tó ṣe tá àti gbàre táyé fọ̀gànjọ́ òru gbà lọ gbogbo ọjọ́ sinmi láago mẹ́jọ sí mọ́kànlá òwúrọ̀ la gbàdúrà papọ̀ láti tún yin Ọlọ́run fọ̀nà wa ní Olúwa lọ́wọ́ ẹ darapọ̀ pẹ̀lú àwọn àyànfẹ́ Olúwa nínú ìjọ Ọlọ́run wa tó wà ní Akoto Estate Olúyọlé Extension of Elebu Market Ìbàdàn kéke Olúwa lónìí láti pàṣẹ fóṣù titun gbàràn lọ́wọ́ wá látòkè tó ń tọ́wọ́ àánú Olúwa káyé yóò yípadà sí rere.

0: gẹ́gẹ́ bí oní ìdájọ́ orí kẹfà àwọn mídíáni láti kó èrè sẹ́yìn lónìí ọlọ́run yóò dìde
1: yìí
0: ọlọ́run yóò dìde
1: yìí
0: in the name of Jesus in the name of Jesus kí la wá fẹ́ ṣe
1: báyìí
0: láti bọ́ lọ́wọ́ àwọn tàbí ọ̀rẹ́ àti ọ̀rẹ́ bí ọ̀ta number one you need to be vigilant sórí gbogbo ẹ̀ ń bá máa gòkè
1: láyé
0: ó gbọ́dọ̀ ní ẹ̀mí tí wọ́n ń pè ní ẹ̀mí ìdá ẹ̀mí mọ̀
1: have that spirit of discernment
0: spirit
1: ẹ̀mí ìdá ẹ̀mí mọ̀
0: ó gbọ́dọ̀ mọ ohun tó ń ṣẹlẹ̀ nígbà táwọn kan bá wọnú
1: ayé ẹ̀ tí
0: ò bá ti ń kíyè sára
1: if you don't have a discerning spirit
0: ó gbọ́dọ̀ mọ ohun tó ń ṣẹlẹ̀ sí ẹ̀
1: you must know what happens to you
0: nígbà tó bá wọ church
1: kan when you enter into a particular church
0: ìgbà tó bá wọ ilé kan
1: tó ṣe kó sí ó
0: gbọ́dọ̀ ní sùúrù
1: you must be patient
0: wá wọ ohun tó ń ṣẹlẹ̀
1: to see what happens to you
0: ṣé mo ń lọ wájú
1: ni am I moving forward
0: àbí mo ń lọ
1: ẹ̀yìn am I the true guest
0: ọ̀rẹ́ tí mo ṣe
1: pàdé different I just met
0: fiancé tí mo fẹ́
1: fẹ́ ìgbà
0: tí mo ti pàdé
1: since I met her
0: lẹ́yìn introduction
1: after the introduction
0: kí ló ń ṣẹlẹ̀
1: sí what has this happened to
0: me so if you don't have this time and that kind of spirit
1: tó o bá nílò ẹ̀mí ìdánimọ̀
0: yẹn o lè gbọ́dọ̀ gbàdúrà fún
1: mi and you need to pray for it ẹ̀mí
0: ìdá nǹkan mọ̀ yàtọ̀
1: síra the spirit of discernment
0: mo yọ̀ ń dá fún
1: ọ I give it to you today
0: kí ẹ̀mí yẹn wọ̀
1: náà kí ẹ̀mí yẹn wọ̀ náà
0: in the name of
1: Jesus
0: number two
1: ìkejì
0: o gbọ́dọ̀ gbàdúrà
1: you need to pray
0: kí olúwa fi àṣírí inú ènìyàn
1: o that the Lord show you the secret of the people
0: ọlọ́run sọ fún samuel
1: God told samuel
0: mọ wojú wọn
1: don't look at their faces
0: ọkàn wọn ni kò
1: wò look at their hearts
0: ṣé àdúgbò ẹni tẹ bá ti fẹ́ràn àtẹ̀wọ́
1: all of you that love and bless
0: àti àwọn tó mọ yín
1: and those that praise
0: you tilẹ̀ kí n wonú ènìyàn
1: and you don't look into their hearts
0: jìnnà sí kòtò
1: ah you are not far from the pit o you are not far at all
0: orí pé mo máa ń sọ ní church
1: that's why I say to church
0: ètò àbádé tán pariwo
1: authority we understand
0: mo ye mi
1: I understand
0: kì í ṣe gbogbo tó ń pe authority
1: he's not also shouting authority
0: ni wọ́n ń pè fún ògo
1: that are calling for glory
0: àwọn míì wà
1: some are there
0: máa jó lọ mò ń wẹ̀ yẹn ni
1: wọ́n ṣe they just keep going on we are watching
0: so ráyìn tó jẹ́ pé àwọn tó bá ti ń mú ọ̀rọ̀ lọ́rọ̀ wà báyìí lẹ́
1: máa kó mọ́ra you
0: love people
1: that give you
0: information
1: nípa àwọn
0: ẹlòmíì you are not far away from
1: God oh jìnnà sí gbèsè àárẹ̀
0: ẹni tó mọ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ wà
1: báyìí that's the question why
0: kí ló fẹ́ gbà
1: mí what do they want to get
0: so ìyẹn ṣe pàtàkì
1: that's very important
0: number three
1: ìkẹta
0: ẹ gbọ́dọ̀ mọ gbàdúrà
1: you need to be prayer
0: olúwa máa ní wọn lára
1: lord of praise them
0: àwọn tó súnmọ́ mi láti bá tèmi
1: yẹn those that draw close to me to this
0: thing gbàdúrà
1: yẹn to destroy my life pray the prayer
0: àdúrà ó dẹ gbà
1: mo
0: gbàdúrà
1: I pray
0: látòní lọ
1: from today
0: àwọn loyal people
1: those that are loyal
0: àwọn nínú mímọ àwọn èèyàn rere
1: those that are steadfast
0: lọ́lọ́ máa fi
1: tí amen lọ́ọ̀ bí jẹ́
0: torí ẹ̀yìn ò lè dìde náà láì
1: léyìn
0: yàwá ké olúwa ẹ fi èèyàn rere pààrọ̀ èèyàn búburú ní agbègbè
1: mi use the right people to replace wrong people in my life
0: the right people the good people
1: àwọn èèyàn tó dá
0: use them to exchange bad people
1: ìwọ́n rọ́pò àwọn ẹni ibi
0: láyé ìyó ẹ fún mi ní àwọn èèyàn rere
1: give me good people
0: kí wọ́n dípò èèyàn búburú
1: to replace the wrong people
0: in the name of Jesus ẹgbà àdúrà olúwa tú wọn ká ní agbo bí tá ti ń sọ tẹ̀mí
1: gbogbo
0: ẹ̀yìn tẹ̀ dá company
1: ní ẹ̀yìn
0: ní òkè ẹ̀yìn àkọ́bí
1: ẹgbà
0: àdúrà
1: yìí.

0: Ọlọ́run àṣe ìyanu rẹ̀ ṣe o.
1: Ó sọ gọ̀lá o. Ọlọ́run àṣe ìyanu.
0: Ó ń ṣe mí bí orin.
1: Àdílẹ̀sí.
0: Tẹ orí ẹ̀ síbi. Báyìí ni Olúwa Jehovah
1: wí.
0: Kó tó dọ̀la.
1: Before tomorrow.
0: Ó gbọ́rọ̀ yin ayọ̀. Wà gbọ́rọ̀ yin ayọ̀. Wà gbọ́rọ̀ yin ayọ̀. Ẹ gbàdúà.
1: Pray.
0: Ẹlẹ́ẹ̀kẹrin.
1: Prayer number four.
0: Olúwa dádúó.
1: Olúwa stop them.
0: Constant disappointment.
1: Ìjákulẹ̀ lemọ́lemọ́.
0: Ìjákulẹ̀ ojoojúmọ́.
1: Tell me disappointment.
0: Ẹ bá ń dádúó.
1: Hold up to stop
0: me. Ó ní àwọn ogun mi tí mo rán sí.
1: Is that my horse
0: that I saw? Ẹ̀ẹ́ àwọn kòkòrò jẹ́wé jẹ́wé. Constant disappointment. John chapter 5. Ọmọkùnrin yẹn ló ti mo ti wà ń bí ti pẹ́.
1: John 5 tẹ́ mẹ́sàn-án àbí iyẹ̀ fọlọ́.
0: Mo ti wà ń bí.
1: Àbí iyẹ̀ fọsọ́lọ́.
0: Tí n bá ní wọnú omi.
1: Bọ̀dà tó ti ẹ́ tájú wọ́tà.
0: Ẹlòmí constant disappointment.
1: Ìjákulẹ̀.
0: Ohun tí ò jẹ́ lomi ṣayẹyẹ
1: nìyẹn. Pastor Manoh celebrate.
0: Kì í ṣe pé kò gbọ́ lè
1: rí. Ìgbẹ́jà ti díẹ̀
0: fọ́. It has become constant.
1: Ó ti wá di lemọ́lemọ́.
0: Failure has become constant.
1: Ìjákulẹ̀ ti lemọ́lemọ́.
0: Ẹlòmí gan ti ri bí normal
1: ti. Sọ̀rọ̀ ibùsùn ìgbà tó mọ̀ rẹ̀.
0: Ẹ gbé ẹsẹ̀.
1: Lift your legs.
0: Olúwa dádúó.
1: Ọlọ́run ti stop to
0: yìí. Ìjákulẹ̀ ojoojúmọ́.
1: Constant disappointment.
0: Bó o bá lè gbé ara ẹ̀ gbé ara ẹ̀. Ẹ dádúó láyé mi.
1: Stop it in my life.
0: Ìjákulẹ̀ ojoojúmọ́. Oyo. Baba mẹ́mú mọ́ ẹ̀ lálẹ́.

0: su oluwa wa gbe ororo e sodo
1: get your energy
0: gbe omi e sodo e je ngbo awon to bo lowo ja
1: ku le from those that are still in disappointment
2: pray that lord mo dupe lowo olorun oba ngba ti mo wa sori oke mo ba won gbadura ojo ti mo wa last ani ka kan le ka bere gbogbo nkan ta ba fe lodo olorun mo ti n lo USA sugbon mo wa so pe igba ti mo lo last yawo omo mi okunrin lo n bi o lo n fe obirin o ni mommy ki mi ba n gbadura ko na ro obirin mo ni ko si wahala mo le mi ko lo n so omo mi ni olorun ni mo ni ti mo ba bae gbadura ke wo na ma gba mo ni ma gbadura ni sọ́ọ̀sì bàbá mi authority olówó dẹ̀ máa gbà tí mo bá dé nàìjíríà ó ní kò burú bí mo ṣe wá síbí nìyẹn ìgbà tán ní kán béèrè nǹkan tí èèyàn fẹ́ mo béèrè mo kánlẹ̀ mo ní ọmọ yẹ ó gbẹ́kẹ̀lé ọlọ́run ó dẹ̀ gbẹ́kẹ̀lé mi ọlọ́run má dojú tì mí kó jẹ́ kí ọmọ yìí bí obìnrin mo ló ń ṣe dáadáa pẹ̀lú mi so bí mo ti kúrò ń bí bẹ́ẹ̀ ni ọmọ mi àbígbè yìí pè mí ó ní mami máa múra USA mo ní USA lọ́wọ́ tí mo wà yìí mo ní ìgbà tí mo lọ yẹ mo ní ibi tí mo jókòó sí mi ò fẹ́ o mo ní lẹ́tẹ̀ mi wú mi ò rí bí náà sẹ̀ mo ní tẹ́ ẹ bá lè gbé mi sí fourth class mo ní màá wá ó ní ó ní nǹkan tí mo bá béèrè náà náà máa ṣe fún mi mo ní sókè wọ́n jẹ́ ra tíkẹ́ẹ̀tì ìgbà tó ra tíkẹ́ẹ̀tì tí mo dé nù plane mo ń lọ sí second class àti kínní ibẹ̀ lóyìnbó ti wá mú mi ó ní kí n máa bọ̀ kí n máa bọ̀ níbo kí n máa bọ̀ níwájú wọ́n jẹ́ mú mi lọ síwájú ọmọ kan tí mo pàdé ó ní mọ́mì ẹ soríire kémi gbàdúrà fún òun kóun náà soríire mo ní ọmọ wa soríire o wọ́n jẹ́ mú mi lọ síbẹ̀ yẹ mo jókòó mo fẹ̀ mo nọ́sẹ̀ mo jẹun tó da.
0: First class ni màmá wọ̀ ọ̀dà amẹ́ríkà gbogbo ẹ̀yìn abiyamọ ẹ̀ ṣe bó ṣe wù yìí sẹ́mi ò máa sọ lẹ́ẹ̀kan.
2: Ìgbà tí mo jẹ ìdọ́hun mo wá ń wo ọmọ mi ní yàrá tó mú mi sí tẹlifíṣàn wà bẹ mo ní ẹ̀bá mi gbé bàbá authority sí mo lóhùn ni mo fẹ́ máa wò wọ́n jẹ́ ìgbé bàbá authority sí so nígbà yẹn mo wá ń wò wọ́n ọjọ́ tó ń ṣe bá ti dé mo rí wọn kéréje báyìí lórí òkè.
0: Lẹ̀ ń wò mí kedere.
2: Mo ní ha mo ní bá dẹ̀ wà ń lé nígbà tí bàbá yìí ṣe bá ti dé o mo wá pe ọmọ mi yẹn tí mo wà lọ́dọ̀ ẹ̀ mo ní bàbá tí mo gbàdúrà lọ́dọ̀ ẹ̀ fún yín mo ló ń ṣe bá ti dé ó ní tí mo bá dé nàìjíríà ó ní màá lọ kí wọn mo ní fún mi lówó mi ò lè lọ kí wọn lọ́wọ́ fìfo náà wá fún mi ní $100 yẹn so ọmọ mi tí ó sọ pé òun ò bí obìnrin yẹn ìgbà tí mo dọ́hun ó wá ṣẹ́ẹ̀dì fọ́tò ẹ̀ ó ní kí mi wò ó mo ní oyún nìyí ó ní ẹ mo ní rán ọkọ ẹ wá kó wá gbòòrò authority so wọn fún ni mo fún wọn ní òròrò authority mo ní kó lò ó kó la ó fi panú ẹ mo lọ́bìnrin ló máa bí ó jẹ́ lọ ó lọ bímọ ó bí ọbìnrin.
0: Stand up and shout hallelujah. Èmi gòkè ọgọ́ta láyé mi nítumọ̀ Ọlọ́run. Ó dé ní kó wọ aṣọ ayẹyẹ sẹ́.
1: Charlie was total government of celebration.
0: Gbogbo tí ò ní jẹ́ kó ṣayẹyẹ.
1: Wọ́n ti gbàdúrà láti celebrate.
0: Lórúkọ Jésù ní jo.
1: Ìgbà tí wọ́n bí ọkọ yẹn consume
0: them. Mo rí ẹ̀ pọ̀ ṣayẹyẹ.
1: I see you celebrating.
0: Mo rí ẹ̀ pọ̀ rẹ́rìn.
1: I see you laughing.
0: Mori Epo Oyo.
1: As you rejoice.
0: On congratulations.
1: What is your congratulation?
0: Obresi first.
1: Yes, now begin to come unto
0: me. Gbogbo eyi te waye.
1: All of you that came to the world.
0: See, loju ayo.
1: I never had day of joy.
0: E ma loju ayo.
1: You will have day of joy.
0: Adu eleyi.
1: This prayer.
0: O se pataki.
1: It's very important.
0: Won pe ni adua o ku die ko bosi ko bosi.
1: The prayer of almost there but never there.
0: Near success syndrome power.
1: Emi akude.
0: Eyan ma de ikori taya ati gbare.
1: You get a judgment of receiving that.
0: Won de ni jori gba.
1: Suddenly you don't get it again.
0: Ya wipe
1: that's
0: only egba mi o de meta
1: 3 times now
0: no time fitation wedding
1: they are getting
0: wedding o de wa
1: I never took place
0: mo wa so fun
1: I told her
0: oju ala re ni
1: is in your dream
0: o ni wo lo mo yo si
1: lo we thank God always have blessed
0: only sami o kin roju e
1: that they are still
0: yo boju
1: he will come and say
0: so ma feel pe
1: what are we feeling
0: ni po ajo wa ni
1: like we are together
0: lying deliver
1: after the deliverance
0: and to si say asire
1: the best that did that book
0: lost story where they say
1: before she not even
0: eya gbara e kurita se yori
1: every power the edge of success
0: e subu ke
1: ku eya
0: gbara e kurita la
1: ja
0: Olorun ni ki mo se goroke
1: fisga
0: oni ma wole le ri ton lo ṣugbọn o lo be gbogbo agbara to lo ma ri oni ri gba ko lai na so pe eyin agbara orita se yori e wo ibo ji
1: bere
0: oyo lo gbogbo eyin agbara orita se yori.